0: ese ogbe yin te kiki tin wole die die gba jo ba mi de ojo Tuesday Monday nko ti yangi na ogbo omo Olorun ni aro ola e mura o eni kan ni wo kin la bi break awe wa di number 5 loni ogede dodo ni o pelu eyin meji meji ogede dodo pelu eyin meji meji John tori Olorun mo dawe lai gbadua ta ba gbadua ti 6 tan ni sin to ba tun di 12 we ni ode kun ni o tun bo sori afefe lori Facebook na ni YouTube and TikTok awon ti en ba wa church a jo gbadua po ninu church ni gbogbo eyin to n bo service loni e je ki so ba ipo to ba ti dago mefa leyin service tola we ni ode kun ni o ti de Jesus city and e mo gbagbe gbogbo eyin te n woju Oluwa fun omo ti mo gbo wole yin ma tun gbo wole yin pada to ba ti dago meje ale ni ale ola iyan ni ale Sunday iyan ma se titi ti o fi wo bi 7:30 to 8 kin to ni ka won yo lo sin mi die nkan ti kunle gba ti o ba wa bi daro Monday ibe lati mo gba baba mi baba re Femi Emmanuel lalejo e mo ri Jesus ninu aye wa gbogbo yin te ti ni testimony te ti iwo na so o di Jesus city ko si nkan ta nbo wa se emi ati baba Femi Emmanuel Oluwa ni ka gbadura fun yin iyanu to yo nfe fe mi mo ni ko fi se iyanu fe yin engineer e ba no mic si sister ina le
1: praise the lord oruko mi ni Ramat mo wa lateko Ewela branch o sele polo o se Ewela fun mi baba si ni pe a ma je ifa
0: won le je ifa
1: ele ala ma je ifa de claim e pa ma je ifa mi no claim pe ma je ifa mo ra va na moto unexpectedly ti o te ni o te pe mi gogo mo sele ra moto na o sa je ifa moto sọba tó di april
0: ta lọ ra mọ́tò fún yín
1: èmi náà mo fún ṣẹ́wọ́ mi èmi lẹ gbàdúrà fún ní may last year tẹwa sí national stadium tí mo ní mo sí ṣọ́ọ̀bù sí stadium barrack pé mo san 50,000 naira fún ṣọ́ọ̀bù máa ń tiraka láti san ni tí mo san 1.5 ofe láti gba ṣọ́ọ̀bù ẹyọ
0: ok ẹjẹ ara mọ́tò báyìí
1: bẹ́ẹ̀ni sà
0: ajé ń pàṣẹ mọ́ dìde o ìnáwó ọ̀tún ẹ̀ sókè kàn ṣe àmì jẹ́ tó jókòó tì lọ ayé rẹ kọ́ mọ dáàsì. Eya mo ti rí mọ́tò wọn.
1: Ògbà tó di March ẹ̀ ń gbàdúrà fún wa pé kọ́lọ́n kó yọ̀ǹda lẹ̀ fún wa kọ́lọ́n kó yọ̀ǹda lẹ̀ fún wa. Ògbà tó di April èmi náà ra ilẹ̀ sí Kòròdú unexpectedly. Ògbà tó tún wá di 2 weeks ago tá máa ń ṣe 6:30 to 7:30. Eléyàn kan wà nínú program tó ṣe ń ṣàdúrà yìí pé ó ra ilẹ̀ ní April kó lọ ra iyọ̀ kó lọ ṣe sa
0: kó lọ dá sí kó lọ dá sí mi yẹn
1: sọ sátọ̀dẹ̀ tó kọjá èmi gbogbo ni mo ṣẹ̀ lọ́ra mo ra ilẹ̀ mo ṣe wá lọ ṣe àdúrà yẹn sí orí ilẹ̀ yẹn ní Kòròdú. Ìgbà tó wá di last month ṣe ni pé ká jáde fún 7,000 ó wá jáde fún 70,000.
0: Mo ní ẹ jáde 7 ẹ jáde fún 70,000
1: láyàyàyàyà. Tí mi náà wá jáde ìgbà tí mo ṣáà wá dé mo ṣáà gbàdúrà pé sígẹ̀ kọ́kọ́ ó gífì testimony pé òun gbàdé ṣubútọ̀ value paint. Mo lè mi ò sí lè gba Dangote ni mò ń ta àmùdẹ máa ń ta POP cement. Tó pé kọ́lọ̀ kó ṣe jìyànú fèmí náà mo wá láwọn ọ̀gá kan tí mo máa ń ṣiṣẹ́ fún mo ti supply cement fún wọn láti bi 3 months àwọn ọmọ onílẹ̀ wa gbalẹ̀ yẹn lọ́wọ́
0: wọn.
1: Wọ́n gbal ó ṣe ni pé kí wá kó gbogbo sìmẹ́ǹtì tó wà ń bẹ kí n lọ tàgbà tí n bá ti owó kí n wá fún àwọn. Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá lọ gba gbogbo sìmẹ́ǹtì.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí how many million ni?
1: 100 bags.
0: Ní ẹ lọ gbà ń bẹ̀.
1: 1.something million.
0: Lẹ́yìn tó rí ẹ tún rí.
1: Ilẹ̀ lélẹ̀.
0: Náwó ẹ. Ẹ kàn gbé fẹ́ nìkan ní ẹ̀yìn méjèèjì lọ jìfà. Àṣẹkọ̀ kàn yín. Náìṣẹ́ tí n bá ti parí ní ìsìn àdúrà tá a máa ń gbà lórí YouTube ní àǹsọ yẹn o pàdé mi 6 èmi ò fún yín níyọ̀ iyọ̀ ní ọ̀rọ̀ àdání ẹ̀kàn bá mi buyọ̀nù lé yín téńtéńní kéékèèké báyìí ni màá bù sínú kí ó ní communion fún yín Jesus city ẹnìkan ni ẹ̀mí ni ara àwọn package ni fún 77 omi 77 ń bẹ ńlẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ anointing wọn méjì méjì ni àfi mark bẹ́ẹ̀dẹ̀ àti pé àdúrà tá a fẹ́ gbà nínú oṣù ẹlẹ́ẹ̀kẹsẹ̀yìn ó yàtọ̀ gidigidi ẹ̀yin wo lẹ̀ tí ìsun ọ̀rẹ́ má jẹ̀mú yín àwọn kan ti san number 1 àwọn kan san number 2 ẹ̀ẹ́mẹ́jì ní ẹ̀mí olúwa ní àsan ọ̀rẹ́ má jẹ̀mú bíbélì nípò àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ wọn fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Gbogbo èyí tẹ fẹ́ san ti lónìí ọjọ́ karùn-ún mo ti sọ gbogbo ìgbà tí ọjọ́ bá ti pé 5 mọ̀ tọrọ fún orí ọ̀fẹ́ èyí tẹ fẹ́ sọ ọ̀rẹ́ má jẹ̀mú yín ori ofe lati se nti baba mi o le se ori ofe lati se nti ya mi o le se oni ke fi omi oni oforo majemu yin boya lakoko tabe lekeji laton di 7 ni mi o ti ni so mo account number 30 ni fun gbogbo yin te fe so re majemu yin 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni Comfort Life Mission International ni o si gbe jade bi eyan ba wole ele 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni ye Comfort Life Mission na lo no gbe jade e wa mo nkan mo mi kin so ki ya o lenu ki fi gbogbo enu so ani ki yo san 7000 o san 70 e wa wo gbogbo nkan bo se n work out kiti eti ni blessing ore maje mu se 2000 lo ti bere mo si ni e ma san tawon mo yin na o le san 10 o le san 50 o le san 20 bi emi olorun ba se minister si o but e kan ni losu next inu mi ndo se nti mo gbo mo fe se nkan kan lai pe yo gbogbo eyan mo olorun te gbo mo fe ko ya papa
2: oruko mi ni ayanwale ajara omo mi wa ni ara awon ti awon banji ti ko ni orire local government
0: ayo

0: ti gbogbo ọmọ ìjọkọ Botlef Mission International Badagry Branch. Wọ́n ní ká panu pọ̀ sàdúrà fún bàbá wa nínú Olúwa Pastor Ọdẹ́kúnlé Ẹ̀bá France. Gbọ́dọ̀ eléyìí ò ní jáse mọ́. Ẹ máa ṣe púpọ̀ rẹ̀ nínú ọlá ńlá. Nínú ìre gbogbo àìkú àlàáfíà ti ṣe bálẹ̀ fọ́rọ̀.
1: Orúkọ mi ni Àyẹ̀wálé Ajara. Ọmọ mi wà ní ara àwọn tí àwọn bandits kó ní oríire local government.
2: Lọ́yọ̀! Ìmí ìkórè o. Ẹni sì wo. Ṣé ọmọ nínú àwọn tí a kó lọ ní ògbómọ̀ṣọ́?
1: Bẹ́ẹ̀ni sà.
2: Sọ́tán, tẹ́mi ò sì mọ̀ tẹ́mi ń gbàdúrà. Ẹ̀yin wo lẹ mọ̀ gbàdúrà ń gbà? Kí ló kọ ọmọ yìí? Kí ló pẹ?
1: Àyẹ̀wálé Abidat.
2: Àyẹ̀wálé
1: Abidat.
2: Abidat.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣòro náà ń bẹ nínú àwọn tí bandits gbé lọ.
1: Bẹ́ẹ̀ni sà. Ọmọ ìjọ Comfort Life Mr. Agodo Base 2 Base 1 ni wa. Akànlọ́bẹ̀ náà ni bàbá rẹ̀ ní ká wá àgbẹ̀ bẹ́ẹ̀.
2: Ẹ gbé síbẹ̀.

0: ìdíre o ti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti àwọn 94.1 FM tó kalẹ̀ sí ìlú àyíká fi kí òjíṣẹ́ ọlọ́run ẹni àmì òróró elédùmarè prophet ọdẹkùnlé epaphras olùdásílẹ̀ ìjọ comfort life ministry international wípé wọ́n máa kú ìmúra ayẹyẹ ọjọ́ ẹ̀bí wọn o èyí tó máa wáyé ní ọjọ́ keje oṣù kẹsàn-án 7th of September àgbà ní àdúrà wípé ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún ní ayé o ìjọ ọlọ́run á túbọ̀ máa gbèrú sí i a tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwáwá 94.1 FM once again happy birthday to prophet ọdẹkùnlé epaphras wishing you long life and prosperity in Jesus name ìkéde yìí wáyé láti ilé-iṣẹ́ rédíò àwáwá 94.1 FM
1: ọlọ́jọ́ igi kò bá ẹyọ kókó oríire
2: láì ẹṣẹ́ o àwọn rédíò tẹ̀sán náà ti ń dé o ẹ jẹ́ mọ̀ lọ gbogbo ẹni tẹ́ fẹ́ san oore májẹ̀mú yín gbogbo ẹni tó fẹ́ san ìdá mẹ́wàá bóyá lẹ́ẹ̀kejì ló sì fẹ́ san account number church rẹ̀ gbogbo ọmọ ọlọ́run pátá òní ìlópin ọjọ́ karùn-ún bó sì ṣe pé o ti san oore rẹ lẹ́ẹ̀mejì make sure kò san ìdá mẹ́wàá tàbí kò san oore àdúrà mi gbà tàbí oore olúwa mo rò orí ọ̀fẹ́ tó yàtọ̀ gbà 2017 42 90 47 Comfort Life Mission International ni ó gbé jáde First Bank nìyẹn bí èèyàn bá wọlé ẹnu eléyìí ẹnu 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ló ní ó gbé jáde gbogbo èèyàn ọmọ ọlọ́run tẹ́ ń bá mi sọ jọ́ọ̀bì tẹ́ rán bí lọ́jọ́ karùn-ún ẹ̀kúnlẹ̀ mọ́kàn pàṣẹ ni pé máa lo òkè in the name of Jesus Christ aṣẹ ni ní yóò happy birthday long life and prosperity gbogbo èèyàn ọmọ ọlọ́run ó yẹ buyọ̀ díẹ̀ díẹ̀ ẹ wá bá mi lórí Facebook nísìnyí ẹ wá bá mi lórí YouTube àti TikTok ọdẹkùnlé epaphras 6 ni màá wọ bẹ gbogbo ibi tẹ bá ti ń gbọ mi ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò láfi break pẹ̀lú ẹyin méjì méjì ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ìwé Titus ìwé Titus àti Philemon ìwé Philemon ẹ ka gbogbo ẹ méjèèjì ohun tán kì í ṣe ń tọ́pọ̀ ayọ̀ ni pẹpẹ yọ pọ̀ mọ́ nọ́mbà tó ẹ ṣe testimony yìí sí rè 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí God bless you.
3: Kákàkà àgbàta kò ṣe é fiwé kókó kòróko ìfò labalábá sì yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara sólùngo 32 FM 94.9 laughter house orí òkè téńté premier mọ́kànlá ìbàdàn.
4: Ìwò ní foni wà sílẹ̀ ká múnú aráyé dùn ká dẹ̀rí pòsónú ìkànnì 32 FM 94.9 lónìí laughter house orí òkè téńté premier mọ́kànlá ìbàdàn.

0: ọdún rẹ ṣàdúgbọ̀lọ̀ lójoojúmọ́ kí làṣírí ẹ wà rí.
1: Fenetone cleanser ni.
0: Já mi sí ọ̀rẹ́.
1: Fenetone cleanser. Egbògi àtẹ́jẹ̀ṣe tí bàdọ̀ ti ara wọ̀ yá ìjà rẹ̀wọ̀n mọ́lẹ̀ ṣe wọn yẹ̀bẹ̀yẹ̀bẹ̀. Ìlú tó ń tún tó ń dàrú gbòdògbòdò. Kò bára rẹ̀ èrè inú ẹ̀jẹ̀. Àmọ̀nà ti dé o. Fenetone cleanser. Egbògi àtẹ́jẹ̀ṣe tí a fi ewé àti egbò ṣe ní ọ̀nà ti gbàlódé. Nafdac Fontainebleau Emi One Nigeria Limited ni wọ́n gbé Fenetone cleanser jáde. Telephone 08034051533 fún títà àti rírà. Ìwọ náà darapọ̀ mọ́ wa. Fenetone cleanser. Àmọ̀tẹ́kùn egbòogi tí ya gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́.
2: Fojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Out International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ fún mọ̀lẹ́bí pápá bari bẹni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. O ni fún ẹni bá dá tí ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́lọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà. Ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911555000 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fún.

0: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi tọ̀ pé wọn ta fún wa mọ́ o, kò dẹ̀ sún jẹ nlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà àrìjọ́ rárí sí mi. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe ní ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Ti gíráduwèètì lọ máa fi wò kété tó máa yígbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Bàbá Fẹ́ńdọ̀ dé.
5: Ìyẹn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkòkò ní túmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìnyí. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkòkò ní oríkèkè tó ń túmọ̀ tafẹ́ wo ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
6: Ẹ lò lẹ sọ fún olúwẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí?
7: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdo lẹ́nu yẹ olè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
6: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdíwọ̀gbìn lẹ́nu.
8: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
9: Àṣemúyan gọ̀. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
4: Bàbá Fẹ́ńdọ̀ dé.

won pe pe ogbebo oye ori kadara ye ba ti waye pari laari amo keda moto ri be ko wa sun tetere keda moto ri be ko wa laale ko lohun oni se nkan kan adia fun baale ile kan ti won ti pa kiesi mi si won ni awon baba wa mani mani awon baba wa mo yan mo yan yi won ni nti won won ni ki yawo won mo sise ni o wi pe awon mo fadura ran yawo won lowo igba awon wa lo re bi baale ile pe ah daddy wa tebeyin baale ile ki lo sele eyin na lo ye ke ti e wa mo ke mo le waju ninu pe awu gogo bi nkan o ti danu ile kini babo so won ni ewo gogo e na ese bata mefa ni oje e ra won sa lo ka won sa bo ki wa la la mo ri re amo baale ile gbe yawo ile o won si ti bi mo adua la won mo fi ran yawo won lowo jare ki yawo mo sise imele ni se baale ile o edakun edabo asile la bo wa ba e mo ja tori kini ka won wa sise eh ninu awon owe mi mo tan ka gan olohun oba ri ka nbe bi pe fo didi ojo mefa ni fi sise dida ya torun eleyin ojo meje ina lo se wa simi abawon anabi awon anabi awon anabi ti won ti waye se won o sise ni se ba won ti won se le gege bi ise ina la ri ka sowo waju mo se mele mo se mele mo joye joye mele tin mo woju ohun owuro ko to jade pe o joye ojoro loni je joko le enu je wa kan la wa na wa ni nsin be ba re li o ni nsin se ni nte mouse tin nte mouse ise kan nu ise kan na la wa na wa se baba vendo iroyin to je iwo iroyin ojojumo wa gege bo ti se jade ina la wa na tu wa ka si yin leti ise na la nsi kọlọ ọba kó wá dákun dábọ kó fèrè síṣẹ gbogbo wa ni ṣe lásán àdúrà tá a mọ gbà nù kó gbogbo bá ti ń sáré lọ sókè sódò kọlọ ọba kó dákun kó mọ dé ìgbìyànjú gbogbo wa ládé ìgbìyànjú gbogbo wa sì rèé ọlọ́run yóò fi àṣeyọrí yóò fi dé ládé mo kí yín kú ojúmọ 32 FM 94.9 fẹ̀yìn ẹ laughter house ní premier hill mọ́kọ́lá nílùú ìbàdàn ibẹ̀ náà la fi kalẹ̀ sí àmọ́ mo láyọ̀ láti sọ fún yín pé káàkiri àgbáyé ẹ náà ni wọ́n ti ń gbọ́ wa torí bẹ́ẹ̀ bá dójú òpó facebook náà sẹ́n ẹ mọ̀ wò wá kedere bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ gbọ́ wa ketekete bẹ́ẹ̀ bá ti wá dé bẹ́ẹ̀ mọ́ gbàgbé láti bá wa pín káwọn tí wọ́n bá ń bẹ lójú òpó tiyín náà kí wọ́n lè láǹfààní láti gbọ́ bẹ́ẹ̀ bá ti wá dójú òpó mixlr ẹ mọ̀ wo bí àwọn èèyàn ti ń gbọ́ wa ńbẹ̀ náà lórí bíbà bẹ́ẹ̀ bá ti wá dé radio garden kan wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbọ́ wa lójú òpó ọ̀hún èyí náà darapọ̀ mọ́ wa bá a ti ń bẹ́tò lọ láàárọ̀ tòní o olúṣọ́lá ọmọ mọ̀ọ́mọ̀ ló kọ́ mi agbẹnusọ yín nù tí èé rìtáyà lẹ́ni tuntun ṣe ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2026 ní sí ọjọ́ sátidé 44-4 lórí kakulésàn yẹn náà ni mo sì 40. Àwọn kókó tí ń bẹnu ìròyìn ọ̀hún lákọ̀ọ́kà sọ́wọ́ ọ̀ta kó tó di wípé a mọ̀ gbé amòfin yomi ogunlọlá wọlé láàárọ̀ tòní tí wọ́n jẹ́ aláwìlé wa fowúrọ̀ yìí ìwé ìròyìn saturday tribune àjọwọ́de ni o èmi ti ìwé ìròyìn ti saturday punch náà àjọ ti ń ba síbí ni bẹ́ẹ̀ náà ní ìtumọ̀ wọnú ìwé ìròyìn ti weekend trust tátùmọ̀ wò ó kí wọ́n kọ́ bẹ̀ lẹ́yẹ kankan ẹ̀ jèjì ẹ wá jẹ́ ń gbéra láti ní ìwé ìròyìn ti saturday tribune lápá bí ìròyìn pọ̀ ń bẹ̀ àmọ́ kábẹ̀ láti ojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn ti saturday tribune kí wọ́n kọ́ bí o bẹ́ẹ̀ ni wọ́n ní lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì orí ọ̀rọ̀ àbòrí o àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn gbé nípínlẹ̀ niger wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n kódà wọ́n ké gbàjáre o àwọn tí ó jẹ́ wípé bíi mọ̀lẹ́bí wọn bíi ẹgbẹ̀ta àwọn mọ̀lẹ́bí wọn náà ni wọ́n bẹ lákàtà àwọn ajínigbé 600 wọ́n bá bẹ̀rẹ̀ sí ké sí ìjọba pé ẹ mọ̀ dákun àwọn ìmọ̀ tí ìgbọ́n kankan látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn gbé o pé ṣé owó ni wọ́n gbà ni àbí kí ni wọ́n gbà wọ́n láwọn ò tí ì gbọ́ pa àwọn ò tí ì gbọ́ po lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n ti jẹ́ àwọn èèyàn wọn gbé bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá lábẹ́ ìròyìn ọ̀hún àwọn náà ni àwọn náà ètí ìgbọ́ kankan bẹ́ẹ̀ tí ì gbọ́ àwọn náà ètí ì gbọ́ o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ nípínlẹ̀ náà pé báwọn bá ti gbọ́ àwọn ó mọ bu àwọn èèyàn ọ̀hún gbọ́ ìtàwọn náà bá fetí kọ́ lórí ọ̀rọ̀ náà ojú ìwé karùn-ún saturday tribune ibẹ̀ ni ìròyìn ọ̀hún ti jáde lójú ìwé karùn-ún náà mo sì wà ìròyìn kan rèé títún fẹjú mọ́ mi o bó ló ti jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́
gomina Seyi Makinde te awon na tu je oludije sipo are labi ase egbe osele ti APM baba ti oro kan sita oki won so oni lori oro bi owo epo ti ri lori lede Nigeria oni ijoba egbe o ko ye keko ma se waasu fa wo mo ri lede Nigeria lori awon ijakule yin ati wipe be ba ni awon ijakule kankan papa julo lori pe awon enu ibode lori lede yi wo ni abuto awon kan gbepo won gbe sa lo won gbe wole to fi wa je wipe awon mo lede Nigeria ni won fori fa gbe re e ma wa mo ti e bi re tabi ko je pe awon mo Nigeria ene won yo mo jiya kini awon eyin na egba wipe ijakule ijoba in loje Makinde governor Seyi Makinde e won fi oro lede o emi kan mo so be ko gba size enu mi ki en tu te si waju loju iwe karun na mo si wa Atiku to na je oludije sepo are labe ise gbo osele ti ADC ne orilede Nigeria o na mo tun ku kan sita o kin lo wi ore a ibi aboro orilede Nigeria de ni nsin pe nje jemo ke bi kan ti se won in lo ti fa ta won odo ti won tin ta eya ara won won pe awon kan ta kidire won Atiku ni be ba se pe nkan ti won ni cost of living in loyinbo ti royan fi gbe lese in lo fa ta won odo won yin ti won fi nta eya ara won o de enu alawile wa fun to woro yi e ja tu kuro lori royan won ka lo si oju iwe kefa Saturday Tribune ibe na mo si wa o 32 FM 94.9 an be loju opo Facebook feyin e 32 FM 949 feyin e lori iroyin baba fendo fun to wuro toni oju iwe kefa obi one name oro po lenu awon ti won je oludije sipo are kan na ture gege bi ona ti so wipe awon olori ti won ba yan labe isejoba tabi eto edibo eyi to muna doko to je wipe ko leja bakanu free and fair in le bo awon ori awon gan nikan in lo ye ki won mo gege bi excellency wipe baba mo kiyan wipe olola julo awon to je pe eto edibo to gbe won wole o je yi ti o leja bakan ninu rara rufe eto edibo wa ni o leja bakan nu o denu alawile wa oju iwe kefa Saturday Tribune ibe mo ti riroyan won ka tun lo si inu owo royin ti Saturday Punch ka tun wa won kan ti won kan sinu owo royin won gege bi royin ti gbe loju iwe kerin inu owo royin Saturday Punch mo wa o pe awon mo orilede Nigeria won ti gba awon oju opo kayelujara kan lori TikTok lori X atawon oju opo kayelujara mi kini won wi ki won so won me ba degbo opo awon kan to je bi ayederu en lo ti gbagboro kan won ni Nafdaki SON iyo ajo eyi to nboju to amulo ogun ati awon kan mi to je bi onje iyo ti Nafdaki ta awon mo rede Nigeria shamulo SON eyi to nboju to oro bi o ti je oju lowo to fun awon kan ti awon mo rede Nigeria shamulo o pe kini ise te nse se ise si nlo sa koda won soro awon se foyin kankan toothpaste e to je pe won ni be ba de gboro mi sin aye de ru re lo po gboro won daruko awon ogun be na won daruko awon elerin dodo awon juice tawon eyan mu pe fake in lo po ni gboro be in la won dokita na won wa soro pe gbogbo nta so yi o ma nse akoba fun eto ilera koda won ni a ma ba kidiri je o le ba edo je atawon kan mi lara be la won agbejoro na wari e ma da ke lori oro yo e gbe igbese to le dandan bi eyin afogun ta ko awon ti won ba nta awon to je aye deru lori lede Nigeria be ba doju iwe kerin Saturday Punch e ri royan won bi won ti ko be baba fendo on ten siwaju 32 FM 949 feyin lori Facebook nu e ja tun lo gege bi iroyin tun se gbe o ninu iroyin to je ti Saturday Punch ni bi ta wa lowo ni oju iwe kejo gege bi won ti pe senator kan ni pele ti Bauchi
o ti lo di awon oro to ni se pelu esun to ni se pelu igbesumo mi bi won tin lo di re mo won lese gege bi eso abo ti dss na pa won na tin face sori oro hun oju iwe kejo ile iwe royin ti saturday punch ina lo wa royin bani lokan je gege bi royin ti gbe bi pe enikan to je alufa ni ijo ti selese kan wa pe o se ku pa yawo re lori oro e won fo be yin jemi ni su ilo na tu lo sa o senu trailer e tin sare lo loju popo na bara gbe yawo ba tin di gidigbo gidigbo on jemi ni su on jemi ni resi on jemi ko lo won mo sanu wa ni ta mo padanu emi wa e ja ku la pa be yen ka tu lo sinu royin mi e wa jade nu we royin ti we can trust lowuro ni ojo pe won ko awon kankan na sinu we royin ti we can trust gege bi royin ti gbe loju iwe kankan la enikan to je wi pe won ti je awon omo re gbe lori oro igbesumo mi ni o oni awon omo ohun meta in lohun o ti ri bayi lati bi odun mejila in lohun ti wa awon omo ohun o ngba won ki won mo le gbe won lo bi asagbomode ye in lohun o ti ra awon omo ohun oju iwe kankan la we can trust ogbe laaro toni gege bi ni oju iwe kejidi ni ogun na lori oro igbesumo mi ati oro abo na ture o oleni to je oludije sipo gomina labi ase egbe osele ti APC nipinle Borno nje jema pe awon adaluru Boko Haram won ni won sakolu si awon oko ti n ba gomina ohun ko worin koda awon ewe iroyin kan gbe bi o ti wi pe ah wanyibo be ba so lohun oba inu o je ki bon oba awon oju iwe kejidi ni ogun we can trust in iroyin ohun to wa ibere kan jade loju iwe iroyin ti we can trust loju iwe kerin gege bi won ti ko wi pe nje awon akwa siya nje won o le gba ipinle Kano fun egbe oselu ti NDC ibere be ba doju iwe kerin we can trust eba gege bi won ti ko be a doju oja ta ba toju oja de a ma gbinyanju lati gbe barista wole laaro toni 32 fm 94.9 fe yin e baba vendor ile ngbo an pada nbo

0: gbé ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkòkè ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: From the hottest gist to the coolest stories.
3: Hook up to the latest on everything entertainment.
4: We know what you want.
5: All my favorite songs.
2: On 32 FM 94.9.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ kò dẹ̀ sún jẹ lé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹjẹ ká mọ ìyá rẹ̀ jọ́ra rẹ̀ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèétì méjì ni mo ṣe ní ládùúgbò wa tán lọ fi wò kété láàárọ̀ yìí. Ti gíráduwèétì lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: I'm ahead of them, I see what you.
5: Hey, let me tell you something.
4: Go ahead.
6: In a city with many radio stations, so many programs to listen to. One

ọlọ́wọ́n bá àbàárẹ̀ o ọba lana tanu olóni tóní ọba ọlọ́la tọ́lá Eledua tun de laaro inu sori eto yin eto wa ija o dollar ejo dollar to je pe o ko ni so ni

bá ń sọ̀rọ̀ pé à ń bára jà láàrin wa síra wa ọmọ sí òbí òbí sọmọ ìgbọ́nsàbúrò ọ̀rẹ́ àtọ̀rẹ́ nínú ilé láàrin ọkọ síyàwó alájọgbé alájọṣe ìjà ń wáyé bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń ṣẹlẹ̀ ká mọ gbìyànjú lórí ẹ̀ ká mọ wá ojútùú sí i ní kánmọ́kánmọ́ ló dáa

ọ̀nà fi jẹ́ pé igi ńlá tún dé láàárọ̀ yá bí bòjí kárin kárin sẹ́lẹ̀ bí ìtẹ́ sàdálẹ̀ kì í ẹranko bẹ́ẹ̀ kọ́ ló rẹ̀ bàbá aláago mọ́kànlá mo dé o wọ̀kìlú mọ̀ tó bí lọ́bù ògún sínà mò ń ṣe yín pẹ̀lẹ́ wọ̀kìlú mọ̀ yín nu bàbá aláago mọ́kànlá ẹ sì mọ̀ pé àlejò ńlá rè é ibo sí ńlá fi kò ayé ẹ panu pọ̀ kẹ́ ẹ pé wọ̀kìlú mọ̀ káàbọ̀.

09062949. Ẹ̀dá kunbẹ̀ bá pè wá ẹ̀jẹ̀ ti súnkànbí rédíò yín wà ẹ sì fi ojú òkó lẹ̀ fáwọn tó fẹ́ pè yín tẹ̀ ń fíláàṣì ẹ̀dákun kò sáàyè fíláàṣì ní orí ètò yìí. Àgbẹ̀tọ̀ ìkalẹ̀ láti máa bá ọ wá ojútùú sáwọn ibi tí kùdìẹ̀kudiẹ bá ń wà nínú ìbáṣepọ̀ wa nínú ìrìn àjò wa pẹ̀lú ẹni àjọ ń ṣe. Ó lè jẹ́ láàrin ọkọ sí ìyàwó ẹ̀ ọ̀rọ̀ pẹ́pẹ̀pẹ́ ò ní máa ṣáájú kí ó tó di pé ilé túká. Ìjà pẹ́pẹ̀pẹ́ ò ní kọ́kọ́ máa ń wáyé kó tó di pé àárín èèyàn méjì bàjẹ́. Bó bá sì mọ té òyà bàtẹ ni ó la fi nọ́mbà sílẹ̀ wípé bó bá ní nǹkan kan tó jọ ń dẹ̀yìn àtìyàn kan pẹ̀lú ẹ̀ káàárọ̀.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé. Àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yangan ká.

Hallelujah, soba oke o, eyin ni kan logo ye. Hallelujah, lorin ti wa oyin ara. Hallelujah, orin segun ni. Hallelujah, hallelujah o, orin tawon torun fe. Hallelujah, si oba ogo. Hallelujah, si olori aye gbogbo. Hallelujah, si ajagun segun. Hallelujah, si oba to je emi ni. Hallelujah, si emi ni ti je emi ni. Hallelujah, si gbogbo ni gbogbo ona si Olorun to le to ni agbara. Hallelujah, hallelujah, hallelujah, si oba awon oba, si Oluwa awon Oluwa. Hallelujah, Olorun to se awon ta le won yin, oba to doju ti Sambalati ati Tobaya ati to doju ti won patapata, oba ti oni ja lo korin orin isegun ni ile ajoji. Olorun ti oni je ko ju o ti wa, Olorun to wa pelu wa, Olorun iwa laaye, Olorun ti o le ku titi lai lai. A dupe lowo yin, ese e toju wa, e boju to wa, e nbo wa, e dasoro wa, e pese fun wa, e salade abo lori wa, o da wa da a loju orun loju aye, ni rin ajo ni jade ni wole ni gbogbo ona, eyin ni Olorun be ni, e o yi pada. A dupe lowo yin, a dupe lowo yin, a dupe lowo yin, a dupe lowo yin, a dupe lowo yin, a dupe lowo yin. Jesu omo Olorun, ese gidigidi, ese lopolopo, ese gan ni a mo ante siwaju eyin ara, ante siwaju a gbadura, a yin Olorun, a bere fun anu Olorun emi mimo lotun wa sanu fun wa, je ki anu re o gba wa lagbatan, je ki anu re o seun tutun, je ki ohun tutun yo koku jade nisisin gege bi oro re a ka mo kari ki gbogbo orilede ati awon mo pe Christ njoba ninu aye wa, papa julo ni orilede wa, gbogbo ti a wa ni gbogbo agba laye baba, je wo pe iwo ni Olorun alagbara, be ni pe gbogbo agbara Olorun ati laye ni otutu ati ni ododo ti iwo Olorun alaye ni baba, je wo je wo je wo agbara re ni antes waju, je ka pada lo sinu iwe Nehemiah yen, Nehemiah ori keji, be ni e ja ka ese terinla. Olorun emi mimo, eyin le se ohun gbogbo ninu ohun gbogbo, atori akoko yen kuru wa iseju mewa pere ni program, sugbon je ka sare wo ninu iwe Jeremiah, be ni ninu iwe Jeremiah ori keji, be ni e je ka wo ese kokandilogun yen, so pe sugbon nigbati Sambalati ati Sambalati ara Horoni ati Tobaya iranse ara Amoni ati Gesemu ara Arabia gbo, won fi won serin, won fi won rerin, won fi won seleya, won gan won, be ni Oluwa ohun ti iwo Olorun yo se ti o mu ki awon elegan ki won pa enu mo. Baba yiraye dabira nla ti o pa ota lenu mo ni aye wa, ninu aye wa, ninu ijo wa, ni orilede wa, ni gbogbo ona ati abalaye wo Oluwa se ohun to ni agbara gan ti o pa elegan lenu mo, ti o po ta lenu mo, ti o se awon ta wa legun eyin. Oluwa wa gbe isele yanu yen ti o po kiki Kristi, ti o jewo ti o jewo agbara ati wa laye re, ti o jewo ajulo re Kristi. Oluwa wa se ninu anu la wa se, Olorun oloro efe la wa se. Awon Sambalati ati Geshemu won gan awon mo Israeli baba, ni gbogbo lona gbogbo ti a tin gan aye wa, ni gbogbo ti a tin gan aye wa. Oluwa gbe ara soke iwo onidajo, gbe ara soke iwo onidajo, o gbesan lara gbogbo eni to n gbe raga si o, yo ti pe to tawon ota yo ma lere. Won gbe raga si iwo Olorun alaye, Olorun oro, Olorun majemu, Olorun to wa laye ti o le ku. Baba mi nipa agbara ti a se oro re gbe won mi, alagbara gbe won mi, bu ola fun oro re, bu ola fun iwo fun ara re, ayin ara re logo. Baba yaraye je ese ogun wa so wi pe nipa na ni mo da won lohun, ohun ta o ma fi da won lohun, tori o gbodo dake lakoko yi o, won ji pe agbara iku ati iye o wa ninu ahan po Olorun fe o gbo ohun re, o ta na gbodo gbo ohun re, o gbodo soro, ma soro asan yi to sa wa wi yen ti to, yi to rojo kiri yen ti to, yi to kun yen ti to, ba soro agbara jade, je ki oro re ko ma wonu eti ota. Nigbati Dafidi ati Goliath wa loju ogun, o da kakakara, o Dafidi so wi pe iwo to mi wa,
pẹ̀lú gbogbo ohun irinṣẹ́ wọ́n ràn wọ́n ran ọkọ̀ àti àdá àti ṣùgbọ́n èmi tọ̀ wá ní orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ní orúkọ olúwa tó le tó ní agbára mo tọ ìwọ wàhálà inú omi ara inú ẹ̀jẹ̀ o àyíká àti àyídà mi gbogbo tó pera ẹ̀ ní ogun gbogbo pẹpẹ ibi tí àtọ́rí ayé mi gbé kalẹ̀ àtọ́ gbé kalẹ̀ torí àwọn ọmọ mi torí àwọn àyànfẹ́ torí ọ̀rọ̀ kristi torí ìrere kristi gbogbo ohun tá a gbé kalẹ̀ tó lòdì sí ọlọ́run àlàyé óyá olúwa oni mo da yin lejo nipa agbara to wa nu eje jesu nipa agbara to wa nu oruko jesu christ mo doju ja ko yin ni oruko oluwa olorun awon omogun e di re nipa agbara to wa nu eje jesu christ e di asan apata iraye bolu yi oluwa fun ara re koju si loruko oluwa to le to ni agbara he mo ni eso agbara nu eso ipo ola yin nu loruko jesu christ ipo ola te wa pepe te gbojule ati ilolowo ti eni ni bi gbogbo loruko jesu christ ti nazareti ati gbogbo bi te ti fi won Ọlọ́run tẹ́lẹ̀ mo ní kí gbogbo ipò yẹn ó sọnù bẹ́ẹ̀ nípa agbára àjínde Jésù Kristì nípa àṣẹ májẹ̀mú Ọlọ́run àlàyé torí pé Ọlọ́run lẹ́gàn dáfídì wípé o Ọlọ́run Israẹli tí ìwọ gàn torí pé Ọlọ́run lẹ́gàn kìí ṣe ènìyàn lórúkọ Jésù Kristì ti Nazareti ipò ọlá yín ṣòfò ààyè yín ṣòfò bẹ́ẹ̀ ni agbára yín di asán bẹ́ẹ̀ ni lórúkọ Jésù Kristì màmá sọ̀rọ̀ ìyí máa ju ìbọn lọ ó máa ju ojú ohun gbogbo lọ bẹ́ẹ̀ ni ẹ̀dì aláìlera ọgbọ́n yín kú ó kú dànù apá ìyèmọ̀ yín nínú lórúkọ Jésù Kristì ti Nazareti bẹ́ẹ̀ ni ìpinnu àti májẹ̀mú ibi yín ẹ ò ní lè múṣẹ́ lórúkọ Olúwa Ọlọ́run Bàbá ọmọ àti ẹ̀mọ́ ó ní nígbà náà ni mo dá wọn ní ohun mo wí fún wọn pé Olúwa Ọlọ́run òun ló ṣe rere fún wa Ọlọ́run ti ṣe rere fún wa Ọlọ́run ti ṣe rere fún mi Ọlọ́run ti ṣe rere fún orílẹ̀-èdè mi Ọlọ́run ti ṣe rere fún àyíká àti àyídà mi Ọlọ́run ti ṣe rere fún ilé mi Ọlọ́run ti ṣe rere fún gbogbo ìní mi tó lẹ́mìí tí ò lẹ́mìí Ọlọ́run ti ṣe rere fún omi ara inú ẹ̀jẹ̀ ara mi nítorí náà ni ìránṣẹ́ rẹ yóò dìde láti mọ odi gbogbo odi tó wó gbogbo ibi tí ayé ti yẹ odi ayé mi lulẹ̀ gbogbo ibi tí ayé ti pa mí lára lórúkọ Jésù Kristì gbogbo ẹgbà túnṣe mọ ní kó sọ̀rọ̀ sọ̀rọ̀ lórúkọ bàbá mọ àti ẹ̀mọ́ gbogbo ibi tí ìnira ti ń ṣàn sínú gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè wa sí gbogbo ohun tí ló yẹ kí gbogbo wa máa jàǹfààní gbogbo ohun ibi tí wàhálà ti dé bá ìrere Kristì gbogbo ibi tí ìnira ti dé bá àwọn àyànfẹ́ gbogbo ohun tó ń yọ àwọn ọmọ wa lẹ́nu lórúkọ Jésù Kristì olùgbàlà apohun pọ̀ gẹ́gẹ́ bí abiamọ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ gẹ́gẹ́ bí ìdílé Kristì àsọ wípé gbogbo yín pátá ẹ di ilẹ̀ gbogbo odi tẹ́ẹ̀mọ yíwá kákó yalulẹ̀ àwa gbé odi Kristì dìde nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ àmọ́ odi Kristì lónìí a fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ lónìí a parí ẹ̀ lónìí àwọnú àbò Kristì lónìí àwọnú ìṣerere Kristì àwọnú ìtẹ̀síwájú àwọnú ọlá ńlá àwọnú ayọ̀ ńlá àwọnú ìṣerere ńlá lórúkọ Jésù Kristì ìjọba Kristì bẹ̀rẹ̀ sí di gbígbòrò ó bẹ̀rẹ̀ sí di nílá lórúkọ Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mọ́ Ọlọ́run yin ara rẹ̀ owó bẹ́ẹ̀ ni ó tún yin ara rẹ̀ ó tún tún ara rẹ̀ yìn ní orílẹ̀-èdè wa nínú ayé wa ní àyíká àti àyídà wa ọwọ́ ẹ̀mí kò ní kọ̀ wá ọ̀pá àwọn ẹni búburú kò ní bà lè pin wa mọ́ lórúkọ Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mọ́ àti ju àṣẹgun lọ ní orúkọ ńlá Jésù Kristì ti Nazareti gbogbo ẹni tó bá lóun tún túra ogun gbé lórí ayé wa ní àyíká wa ní àyídà wa irú ẹni bẹ́ẹ̀ yóò fi ẹ̀mí ara rẹ̀ di lórúkọ ńlá Jésù Kristì ó ní ṣùgbọ́n ẹ̀yin kò ní ìpín tàbí ipa tàbí ohun ìrántí nínú rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tó ṣe fún wa bàbá ayérayé ọlọ́run ẹ̀mí mọ́ ìwọ tó ti rán wa láti gbàdúrà ní wákàtí àti sáàyí tá ò sì tún máa gbàdúrà sí gbogbo ohun tó bá ṣe fún wa má jẹ́ káwọn ẹni búburú ìpín ní ipa nínú rẹ̀ má jẹ́ kí wọ́n ní ìpín nínú rẹ̀ ká tó tún pàdé orúkọ mi ni mo tún ráyọ̀ láìwájú àlàáfíà pé jésù kristì olúwa wa.

jẹ ka tun fi opin ọsẹ igbẹdun ara wa lori ikanni ta wa 92FM 94.9 laughter house oke tete premier mọkọla nilu ibadan agbere idaya lati bara wa yi o o de tun ti n debi to lapẹrẹ bayi tori pe ijagbudu ti bẹrẹ ninu league ti le gẹẹsi pẹlu bayi da ikọ ti bournemouth atawọn ati ẹgbẹ bọọlu newcastle wọn de wọn sira wọn bayi ninu ọsẹ lẹẹkẹta o ni ruru kan naa ni o ṣẹlẹ lopin ọsẹ yi tori pe inu ifẹsẹwọnsẹ to jẹ topin ọsẹ yi o naa lati ri ikọ ti arsenal ti chelsea ti wọn mọ jajalu london laarin awọn meji tashi mọ obi ti ko ja si e mọ pe ikọ ti mikel arteta ko sodi to gba de league ni saa to kọja wọn run mọra wọn o si mu ami mẹta jade nigba to koju ko ti aston villa lọsẹ ẹlẹkeji bakan naa ikọ ti chelsea labẹ isakoso sabi alonso awọn naa gba mẹrin si mẹta nigba ti awọn ati brighton to koju ara wọn ọkan naa fẹsẹ wọn sẹ ita mọ wo loju niyẹn lẹyin ti ikọ ti newcastle ati bọ́mọ̀ ọ̀tọ́ ti dẹ wọn síra wọn lọ́wọ́ ọ̀sán ìṣẹ́jú mẹ́rin ó lé ní ọgbọ̀n oná ìjàgbùdù náà dá láàrin ikọ̀ méjì ikọ̀ bọ́mọ̀ ọ̀tọ́ ti ẹ̀wọ́ kókè ta ló wà ó ti ṣe yọ̀kan bọlé síwájú àkókò ìníkọ liverpool ló ti mú àmì mẹ́ta rẹ̀ àkọ́kọ́ ìyẹn lánàá nígbà tó lọ bá ikọ̀ ti ipswich town ìyẹn ní portmore road nígbà tó lọ gbin àmì àwọn méjì eléyìí tó fi ṣàgbá wọn tó sì kú àmì mẹ́ta rẹ̀ fún ìgbà àkọ́kọ́ nínú ìdíje ti líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ní sáyí lábẹ́ olùkọ́ni andoni iraola lónìí bákan náà lámàwo tí ó ṣẹlẹ̀ nígbà tí kọ́ ti man city táwọn náà bá ń gbàlejò kọ́ ti coventry tó ṣẹ̀dé lọ́wọ́ aago mẹ́ta sínú líìgì orílẹ̀-èdè ti england ikọ̀ ilẹ̀ mọ́gbàgbé wípé àwọn náà wọ́n ti sọ pẹ pápá ìṣeré wọn emirates dibudo kò ṣeé dé wọn tiẹ̀ ti kọ́kọ́ na méjì sẹ́yọ̀ kan pẹ̀lú kọtí bournemouth ní sáà yìí kó tó ni pé crystal palace náà wọn náà dàbí ẹgbọ́n farako tiwọn pẹ̀lú àmì ẹyọ mẹ́rin sí ẹyọ kan tí ẹ jẹ́ ń bẹ̀ tí coventry bá lè ṣe nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì òní yóò tún sọ nípa irúfẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́yẹn ara àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò tún wáyé nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì lópin ọ̀sẹ̀ tá a mú ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹta ó ní ikọ̀ ti everton àti man united nígbà tí ikọ̀ ti man united kọ́kọ́ bẹ̀rẹ̀ ọwọ́ ikọ̀ ti all city ló bọ́ sí tónítọ̀ náà fi yà tó fi kí káàbọ̀ fún sáà tuntun àmọ́ nígbà tí ó di ọ̀sẹ̀ tó kọjá wọn náà rí àbókí tí wọ́n bora mọ́ àmẹ́yọ márùn-ún sí méjì náà fi na ikọ̀ ti ipswich tó tún ìyà míì jẹ lọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó lọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool ní àná ó lé bí eyín afọ́gún ni o láàrin bournemouth àti newcastle bá jẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ti wọlé mọ́ ikọ̀ ti newcastle lọ́wọ́ látọwọ́ ikọ̀ ti bournemouth lókè tá tí wọ́n wà kò wá fẹ́ jọ wípé ẹ tún wà lókè ta gan lọ́wọ́ àtàbá ìbí ìgbà tẹ́pẹ́ wà lé ni kí bọ́ọ̀lù ọ̀hún tó lọ farasin sínú àwọn ikọ̀ ti newcastle united wọn kọ́kọ́ ti láláṣe láti ẹwọ́ ẹ̀yìn ikọ̀ newcastle náà àmọ́ báyìí tó àti mọ̀ ibi tí bọ́ọ̀lù wọn parí sí kẹ́sẹ̀ máa bá bọ̀nà méjì sódò fún ikọ̀ bournemouth tó wà lókè ta etí pápá ti ń dàrú àwọn etí kò lórí pápá á jẹ́ pé àwọn olólùfẹ́ ikọ̀ ti newcastle united tí èsì ń tàn rí tí ò fẹ́ tẹ́ lọ́rùn ni wọ́n tún fọ́nrán ọ̀hún tẹ̀ láti ibi tí ikọ̀ ti bournemouth tó ti ń kó bọ̀ látọwọ́ àárín gbogbo wọ́n sì ń da ikọ̀ ti liverpool rí baribo tí wọ́n fi sí ọ̀nà ọ̀hún ó ti lu wò látàárín eré ilẹ̀ justin kluivert ó yin kíní ọ̀hún ṣùgbọ́n irin kọ́kọ́ gbà á lànà kó tó di pé èdí padà di wọn kíní ọ̀ padà farasin sínú àwọn ikọ̀ ti newcastle united ẹ ṣe ká fi mọ́ níbi tìyẹn náà nínú líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì á di agbo tìbòmí torí pé iná gbé àwọn èèyàn tó pọ̀ nínú àwọn líìgì kan lánàá bó ń padà bọ̀.

0: me wo boy but mo highlight a couple.
1: Ah, highlight for relationship to one leg. We get back to you. Ferrari.
2: Adokun.
1: 43K spoiled. Galacticos and one mad. I'm getting Jack Moro. Oh, ti ba wa lara. Eyin o kinki oke. Ojo te wa je ta le so fun. All right, agbalejo ninu kulumo so fun ale kan. Awon elese ti de gidi gan. Ara ka kokko mu ni kekeke bayi Ferrari.
2: Adokun.
1: Opolopo yen lo so pe VAR se o ku die ka to. Latari pe won je ki go Real Madrid ko stand. Awon kan lo side ni VAR ni be ni awon kan ni be ko. Bo ba je pe be lo rori 90 plus grace ti Kylian Mbappe ri se VAR tun se yen
2: emi gere bi enikan gba wi pe ojo teyan ba ma jiya ko o si nkan to fe se ti ayan o fi ni je because en to ba je ko tin tele fe se won se yen lati abala koko fe se won se yen leti ma lo tin jo bi eni wi pe iko Madrid tin show wi pe o da bi pe ni o ni da le bo ti bere ko pe rara ni adagula ati sise kan le to si obe kan le to dun fun Vinicius Junior ti Vinicius Junior gba ball segbe po Kylian Mbappe na ma mu ball ma ti ball si waju o ma kan gbe ball rin dada a kan dede doju kan a kan dede dagba wa de ma wa adagula legbe wa ma wo Vini legbe wa ma rent to le fun ball wa kan dede buse mo ball wa state kan dede dagba ko to di pe iko Bayern but it's better lo score ni be be something minutes go ti Carlos Espi wole to wa score iyan o ki se go offside ni offside ni o de wa obvious pe go yen o le stand e tun pada ri penalty Villian Cosenti o le so penalty nu na but still nero time yen to mo pe ti many di at least lati ri draw Kylian Mbappe Kylian Mbappe su gba penalty bi eni wi pe o gba nigba wi pe ko gba dada mi o fe fi fe se won se kan yi ki n fi bo lo ko ni o se mori o abi ki n fi bo awon player mi fe fi bo because mo ti ri won wo ninu fe se won se meta ototo ko to di ta noy ti won de gba ball dada leyin fe se won se akoko to gba koju expire o ton ti struggle against expire yen expire gbe mi won gbona gan ninu fe se won se even leyin ti fe se won se yen ton mori o fun re but lati wa so won pa wi pe hello possible ki iko meji mu ki iko meji ko 33 points lo ni o ye ki won fun iko expire ni 3 points so won gbe mi won gbona ninu fẹsẹ̀wọnsẹ̀ yẹn but pẹ̀lú ìkẹyọ kan tí mo kàn kó yọ nínú fẹsẹ̀wọnsẹ̀ yẹn ni pé kí Madrid bá mọ̀ wípé àwọn fẹ́ ní nǹkan kan ṣe yàtọ̀ sínú La Liga nísìn kó bá fi máa di pé máa dénú crucial stage nínú ìdíje UEFA Champions League irú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn against ikọ̀ Real Betis yìí wọn ó máa tútù wọn ṣe because the way ti Madrid ṣe ń play the way ti wọn ṣe set up wọn olùkọ́ ni mo yóò ti set wọn up ní wẹ́tọ̀ ẹgbẹ́ lè sọ wípé okay ikọ̀ yìí ti dúró gẹ́gẹ́ bí ikọ̀ kan tó dáa wọ́n dẹ̀ láwọn backup gidi látorí àga tó lè wá wọlé fún èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìkan náà agbọ́rò tí Madrid ní tó dáa jù tó jẹ́ pé for me currently kò ṣe yọ kò ṣe fi nǹkan kan ṣe currently ládàgúlà because iye iṣẹ́ tọmọkùnrin yẹn ń ṣe níbi tó ti ń play nínú orí fídì yẹn ó máa bọ́ sáàrin a padà sẹ́gbẹ̀ẹ́ a create chance tó pọ̀ ó wá kù sọ́wọ́ àwọn Kylian Mbappe kí wọ́n score goal but nǹkan ẹ̀yọ̀kan tí mo ti máa ń sọ tipẹ́tipẹ́ mi dẹ̀ ni yé máa sọ ni wípé kò possible kò sí bí tíìmù ṣe máa wà tí wàá ní Kylian Mbappe àti Vinicius Junior tẹ máa tribe kò lè work àwọn méjèèjì o lè nírú ẹgùn àwọn agbábọ́ọ̀lù méjèèjì yẹn nínú team kò expect result wọ́n máa borí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kankan La Liga tó tọ́ but ẹ fi ìfẹsẹ̀
1: nǹkan tó pe mori òfun náà nìyẹn náà
2: no in tí wọ́n pe mori òfun kan ni ká wá borí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kankan La Liga tó olùkọ́ ni Xabi Alonso borí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kankan even
1: olùkọ́ ni
2: Abelua borí ìfẹsẹ̀wọnsẹ̀ in tó jẹ́ wàhálà gangan ni wípé wọn rí ikọ̀ Barcelona náà eni wọn dẹ̀ rí fi ẹ̀yẹ gbà láti sáà méjì tí Kylian Mbappe ti dé ó tó di pé Kylian Mbappe dé àjọwà níta tí jọ́ṣe kọ́mẹ́jì ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Real Madrid àti ikọ̀ Borussia Dortmund ni a rí bí wọ́n ṣe play fine everybody need believe wípé àìní àwọn agbábọ́ọ̀lù méjì àìní agbábọ́ọ̀lù bíi Toni Kroos lórí pápá mọ́ ó wà lára nǹkan tó jẹ́ pé wọ́n affect ikọ̀ Barcelona ikọ̀ Real Madrid but still Bernardo Silva ti dé nsìn a ni wọ́n gbé Rodri bóyá yẹn ò bá tún dé tán pátápátá bọ ọwọ́ iwájú yẹn ó ní fọ́nrán kan tí mo rí níbi tẹ́nìkan ti gbìyànjú àti
1: ilé bọ́
2: táwọn méjì jọ ń sáré padà sọ́nà nìkan náà.

0: 32 FM, 94.9.
1: 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí tí ṣe yanu nínú ayé onígbòjípò ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta àti ṣòru lago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé lago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣòru lago mẹ́gbà alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Hi, just very sincerely, Dean of the old school here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on classics, evergreen musical razzmatazz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
3: Hit the Road Jack, don't you come back.
2: Classic Soul,
4: I Want Security,
2: Disco,
3: K-I-S-C-O,
2: Funk,

0: igba o hello
1: hello
0: e ka so ma o
1: e ka nfa
0: o ha hi
1: da nfa
0: anki mo
1: oru ko mi ni sunday pe mi sire
0: okay ibere ke lo lemu okay ibere ibere ke lo lemu ibere keta ibere keta wi pe e ma fara bale gbo radio
1: bẹ́ẹ̀ni.
0: Ẹ nítorí bẹ́ẹ̀ náà ni pé kẹ́ ẹ máa pay attention sí nǹkan tẹ́ bá ń ṣe ní àwọn àkókò kọ̀ọ̀kan ẹ ṣeun.

ṣe n bẹ lórí mọ̀mọ́ administrator mi ò ní ẹ ṣá lọ ọkúpa ìsì tìmẹ̀ kan sọ pé ilẹ̀ head díẹ̀ kí tó ń bẹ lórí ìyá liverpool ọ̀yọ́ yẹn ẹlòmí ò ní mọ̀mọ́ kan bẹ àná church bẹ́ẹ̀ náà mo tún ní madam kan náà ní dubai kan tó travel bó ṣí wọn lẹ̀ torí dádì wọn ẹ mọ̀ pa ògo mọ́ obìnrin lára mo rí kan recently nínú costume kan many this person had been a footballer ó bẹ́tà jù mí lọ wà láì ní sọ̀rọ̀ òjò ká má bàa ṣe yìí iléyà ìjàre alájìyà ti dẹ́dẹ́ dò first bẹ̀fọ̀ ní lana o.

0: great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Good for you.
2: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó ìwọ ni wọ́n bá wí.
3: Ìjọ ò fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé. Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti ń fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí emire jẹni. Bẹ́ẹ̀ ni kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ́ fún yín, kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property, òrùlé fún tẹrù tán.
4: My pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.

0: ẹ káàbọ̀ padà sórí ètò àgbẹ̀lọ́ba ìkànnì 32fm 94.9 alàgbà jimoh ramon okikeola àwọn náà ní àlejò wa tí ń dá wa lẹ́kọ̀ọ́ bá a ṣe gbin iṣu torí pé a kàn ń rí iṣu nílé ni kálukú sá ń jẹ iṣu lọ ẹni wọn gé ibi orí rẹ ibi èbú rẹ lókè àbí.
1: ẹ rí i pé àwọn bàbá wa wọn máa ń pòwé pé ká mọ jẹsùn mégún èsùn ní egun ní iṣu tuntun báwọn bàbá wa tí wọn bá fẹ ìfẹ gi wọn rọra ge orí ẹ ẹ rí i pé tẹ bá ń wò kì í ṣe pé ẹ lè rí ibi tí iṣu yẹn ti wù mí tó ti ṣe jáde wọn ti rọra ge mọlẹ wọn á fìdí ẹ bọlẹ padà wọn á da iyẹpẹ bó padà ọni ọsọ tí ó yọ egun táwọn tí a mọ sí ébù.
0: Ìyẹn ni wọn tán bá ti wá gbìn yẹn ni ó tún di iṣu odidi.
1: Kò lè tó odidi mọ kò ní wù kó tóbi mọ o lè mọ ju bí ìkúkú lọ báyìí tí ó rọra wù.
0: Ìkúkú làwọ padà wà lọ gbìn
1: bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn.
0: ẹjẹ ó yé mi kó lè yé àwọn aráalé ntí wọn kọkọ gé kúntàn wọn tún gbìn
1: wọn tún gbìn wọn á kì í bọlẹ padà
0: bí wọn bá gbìn òun ó ṣe bí ìkúkú
1: ayé
0: ìkúkú
1: ni wọn ó ṣe bí
0: ìkúkú yàrá irú ẹ kankan tó jẹ pé bóyá wọn ti ṣiṣẹ sí ẹ mọ pé a ní àwọn àgbọn tó jẹ pé àwọn ọgá pọ a ní àwọn àgbàdo tí wọn ti ṣiṣẹ sí kóró rẹ tó jẹ pé ẹ ń gbẹ báyìí bọkuà ni ṣé iṣu náà wà tó jẹ bẹ.
1: nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí gbogbo irúgbìn ó ní ṣe pẹ̀lú orí ilẹ̀ tá a bá gbìn sí tílẹ̀ bá ti lọ́ra tílẹ̀ ṣe dáadáa tí ò ṣe lẹ̀ tọ́ sá kò sí tó ní kí ọgbìn nǹkan ọgbìn wa tá a gbìn kọ́ mọ́ tóbi dáadáa.
2: àṣejù ni ká gbé sí rédíò mi 32 fm ti wà ókè.

0: great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at Indomie.ng.
1: Taste Indonesian, good for you.
2: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lè ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Southsand Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bari bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Southsand Property òrùlé fòtẹ́rùtọ̀.
3: Pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: 72 hours with Ẹgbẹ́rún olórun máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe òtítún, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́gbàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ̀nsí Ọlọ́run alayé, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lu àtàwọn ìfọ̀nsí Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
7: Hi. Yours very sincerely, Dean of the old school here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Resumetaz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
8: Hit the Road, Jack, don't you come back.
7: Classic Soul,
9: I Want Security,
7: Disco,
10: K-I-S-C-O,
7: Funk, Reggae, High Life, and a whole lot more. Classics from 3 decades ensures keeping oldies and music legends in your memory. The Password Game gives you an opportunity to win something good simply for tuning in. Music Celebrity Birthday runs off the program on weekly basis. Join Sanjay on Classics Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.

0: 0805-5000-949. Abi 0809-7000-949. Hello?
1: Hello, Lembe, I'm Olu Tuo.
0: Ekuru Alesa.
1: I'm a question, can you buy your Kukule Dao?
0: I'm here, Shion.
1: Aki Alejo, what are you? Ogbeni Balogunza, Lonsho, Lado, Nasilewe.
0: Ekuru Alesa.
1: Olu, Fero, I'm a Nigeria, of course, huh? Ìfẹ́rẹ̀ mi wá ní pé sí bàbá wa sí ẹgbẹ̀ lálejò. Ẹjọ́ pẹ̀lú ibi tí a dé ní àsìkò yìí, pàápàá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé a lè máa gbinṣu láìsí pé wá lo ajílẹ̀ tí wọ́n ń sọ yẹn? Ṣé ó ṣe ṣàǹgbìn láìsí lo ajílẹ̀? Ṣé ó lè kárí pé tó jẹ́ pé yóò ká gbogbo wa láti máa lò tàbí láti máa jẹ?
0: Ẹ kú ìsòkò ní bàjẹ́
1: o. Ẹ ṣe kàn sí mi o.
0: Ọ̀dà ẹ ṣeun, ẹ ṣeun. Ó tó ọjọ́ mẹ́ta. Ìbéèrè tí a béèrè o. Ṣé ẹ mọ̀ pé àwọn alájílẹ̀ náà, àwọn náà sọ pé kó lè bá a pọ̀ ni, kó lè kárí ni o. Ṣé tá a bá lo ajílẹ̀, iṣu náà ó yọ ọ̀bọ̀ ọ̀kọ̀ àbọ̀ ọkọ̀ wa. Tá a mọ̀ rí, ẹ mọ̀ rí táwọn èèyàn mọ̀ kówó lé àwọn oṣù kan mọ̀ gbà. Iṣu Àbújá ni, pàápàá jùlọ tó bá jẹ́ pé a fẹ́ lọ dáná ni. Iṣu ọ̀hún bí ó ṣe tóbi tó tí ó tóbi rẹ̀ tó jẹ́ pé báwọn mọ̀lẹ́bí bá ti ń jẹ́ báyìí wọ́n mọ̀ pé yàtọ̀ sí àwọn oṣù ọlọ́run dínrin.
2: Ẹ rí i pé mo sọ síwájú pé tílẹ̀ bá ti da a nílò ajílẹ̀. Tílẹ̀ wa bá ti wà òkè dáadáa.
0: Òní di bá ní
2: ilẹ̀ tá a fẹ́ gbin. Ẹ rí i pé tí àwọn Yorùbá máa ń pòwé pé tọmọdé bá tó lọ́kọ yọ lọ́kọ tó bá tó ládà. Tí ọkùnrin bá tẹ́ni obìnrin, ọkọ gbọ́dọ̀ wá ìyá gidi fún ọmọ rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn irúgbìn wa. Irúgbìn tá a bá fẹ́ ṣe á kọ́kọ́ wá ilẹ̀ tá a mọ̀ pé ilẹ̀ tí ó gbà tí ó ṣe dáadáa.
0: Hello.
1: Ẹ lẹ́m̀bẹ̀ o.
0: Yẹ sá o.
1: Owó ni yóò kó wà kílé. Ó lantà látọ̀ yọ aláàfin ni.
0: Olókùnrin
1: tó sun yín kò ní rẹ̀yìn. Ẹ béèrè tí mo fẹ́ bèèrè lọ́wọ́ àlejò wa ni pé tí èèyàn bá ti fi iṣu walẹ̀ tó jẹ́ pé ṣé òjò lè yọ́ máa retí àbí ká máa fomi wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó lantà látọ̀ yọ aláàfin.
0: Ẹ ṣeun. Ẹ gbọ́.
2: Iṣu wa kò ní ìdí pé bóyá à ń fi omi wọn. Tá a bá ti gbin iṣu tán ká máa retí òjò ni.
0: Ẹ
2: rí pa àwọn bàbá wa.
0: Àwọn kan ṣe irrigation o.
2: Àwọn kan mọ̀.
0: Kò sígbà tá a lè gbìn.
2: Ẹ mọ̀ kò sígbà tá a lè gbìn tá a lè sọ̀gbìn tòótọ́. Ṣùgbọ́n tó fi ká mọ̀ dára wa láàmú. Ẹ rí pé owó náà lánàá. Tá a bá ti fi bọ́lẹ̀ Ọlọ́run ìkẹrẹ ọ̀sọ̀ kalẹ̀.
0: Alàgbà Báyọ̀ Rasco Rasco, àwọn ní ṣáà lè gbìn sínú bag àpò. Ṣe mọ̀ pé iṣu tó ń gbìn sínú àpò nísìn náà tún ti wà. Pàápàá jùlọ àwa tí a bá nílẹ̀ torí àti rí àwọn tó gbìn tó sì ta bíọ́bíọ́ dáadáa. Ṣùgbọ́n ilẹ̀ a mọ̀ pé èèyàn ò ráyè nà yẹ́ sá.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀.
0: Èèyàn ò ráyè nà yẹ́. Ó ṣeéṣe o alàgbà Báyọ̀ Rasco Rasco.
2: Bẹ́ẹ̀ni ẹ rí i pé ayé ti ń lajú sí gbogbo nǹkan advance sí náà ni.
0: So
2: ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà báyìí láàfin.
0: Torí àwọn náà wọn bí gbìyàn kọbì náà ni.
2: Bẹ́ẹ̀ni
0: wọ́n ti ṣe sínú àpò wọ́n ṣe ọ̀rá gbé ilẹ̀ iṣu sì kúkú ń wù ń bẹ̀. Bẹ́ẹ̀ bá ti tọ́jú ẹ̀ dáadáa bó ṣe tó àti bó ṣe yẹ. Hello. Hello. 0705-5000-949 àbí 0809-7000-949 àwọn nọmba tí ó wọlé síbí nírọ̀lẹ́ yìí rèé. Mo fẹ́ sọ̀rọ̀ nípa títà rírà rẹ̀. Ṣé ọjà wà fún àgbẹ̀ tó bá gbin iṣu?
2: Ẹ mú mi rẹ́rìn. Oúnjẹ wo ṣé ajílójúmọ́ kankẹ́dẹ̀ ọmọ kọ́mọ jẹun? Kò sí béèyàn ó ṣe jí lójúmọ́. Bẹ́ẹ̀ni ọjà wà fún dáadáa tó pọ̀
0: lójúmọ́. Tó rà mọ̀ pé àwọn kan ń kó lọlẹ̀ òkèrè.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ìyẹn tún wà.
2: Àwọn tó ń kó lọ rí ẹ rí i pé.
0: Ara export commodity ni.
2: Bẹ́ẹ̀ni ẹ rí i pé àwọn lára àwọn ọjà bóyá mo lè dakọ̀ díẹ̀ ń bẹ. Ọjà kan wà lálàkàrà lọ́yọ̀. Lélẹ̀ kára. Ọjà Adégúnlẹ̀ lọ́yọ̀. Bẹ́ẹ̀ débẹ̀ àwọn èèyàn máa ń wá látẹ̀kù. Bẹ́ẹ̀ àwọn ará Èkó ìwọ̀n kò lọ sí Ketu.
0: Mile
2: 12. Bódìjà ń bí náà wọ́n ń kò lọ. Kò sí ọjà kò ń ṣe irúgbìn tó kúta rárá.
0: Kò ń ṣe irúgbìn tó kúta rárá.
2: Àbá gbìn kò kúta.
0: Ìjà ni rin iṣẹ́. Irú rin iṣẹ́ wo la gbọ́dọ̀ ní? Àgbẹ̀ oníṣu o. Irinṣẹ́ ti ẹ̀ rí.
2: Kò dí irinṣẹ́ tí àgbẹ̀ gbọ́dọ̀ ní ju kó ní ọkọ́. Ọkọ́ àti àdá. Irinṣẹ́ àgbẹ̀
0: ló. Ọlọ́mọba sì jogún tractor. Àbí tó bá yá tractor láti fi ṣiṣẹ́.
2: Bẹ́ẹ̀ ni irinṣẹ́ àgbẹ̀ ojú bá.

0: lára àwọn irin iṣẹ́ òun ṣe hàn pé bí a bá ti ní tractor kíní kan wọ́n súnmọ́ lẹ́yìn báyìí òun náà máa ń kọ́ bi
1: tí wọ́n ń pè lọ́kọ́ ọmọkọ́ rẹ̀ tó ń bẹ́ẹ̀ yìí
0: ṣe bóun náà lè bá wa kọ́ bi ebe rẹ̀ àti ebe tá a fọwọ́ kọ bóun lẹ ṣe rí
1: sí. ebe isu tractor ò lè kọ ebe fún su.
0: ṣe àti ìhàwé àwọn isu tó téèyàn bá fẹ́ẹ́ gbin irú bí i sí bóyá bí i ọ̀nà ọmọnìyà
1: ọgbọ́dọ̀ wá àwọn tí wọ́n bá ṣe ni orí ó nídìí ká kọ ilẹ̀ fún isu kó tó di bóyá ebe gbọ́rọ̀ àbí kó kó ebe kálúgbé agbọ́dọ̀ kó ebe fún isu.
0: ẹ ṣùgbọ́n ṣáwọn kìíní yóò lè kò lè kọ
1: àwọn ẹ rí i pé òun kó yí korí kó yí kẹ́ni papọ̀ kó yí lẹ̀pọ̀ kó po lẹ̀pọ̀ ni isu
0: ó sì lè fi gbẹ
1: isu sì lè di kéèyàn kó ebe fún dáadáa ó nídìí kéèyàn kó ebe fún.
0: bí èlò ni àwọn tí ń bá yàn kọ bẹ yóò wà gbà.
1: ẹ rí i pé láyé ìgbà gbogbo nǹkan tí wọ́n sí ẹ rí i pé katakata tá a sọ nígbà kan wọ́n máa ń gba bí ẹgbẹ̀rún mẹ́fà ó ti dógún ẹgbẹ̀rún báyìí.
0: bẹ́ẹ̀ni
1: ìdí nìyí tá a fi lè sọ pé iye báyìí tá a bá sọ pé iye báyìí lé òní báyìí ó lè tún dọ̀la kí wọ́n sọ pé àwọn èèyàn ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ àwọn ò fẹ́ fọwọ́ ṣiṣẹ́ àgbẹ̀ mọ́.
0: èló gan ni wa ń ta subú la ṣe ń ta iṣu ra iṣu ẹ̀kọ́ wa nígbà tá a bá gbé tán bó la ṣe tà á ṣé àwa náà ó kun ní ìlé nígbà mẹ́ta mọ onímẹ́ta ni àbí mẹ́fà ni o àbó ti ní kejì tá a lọ fi wọ́n
1: bóòlù
0: ẹ̀yìn àgbẹ̀ ṣe ń wọ̀n.
1: àwọn ìyálójà táwọn jẹ́ pé àwọn onílé kí n sọ pé àwọn onílé
0: onílé lẹ́ ń pè
1: wọ́n tán wà nù ọjà ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe ó ní kan tí wọ́n ń pè ní tí wọ́n ń pè iṣu yẹn tán bá kó ọgọ́fà ogun mẹ́fà tá a mọ̀ sí 120 tí wọ́n bá kó lẹ̀ ó ti ní bí wọ́n ṣe máa ń tà àwọn míì náà sì máa ń tà ní ilé ilé bọ̀ tó gọ́ ìyẹn ní lọ́pọ̀ jù ọ̀pá kan wọ́n máa ń pè ní ọ̀pá kan
0: wọ́n lọ wá ọ̀pá fi
1: ọ̀pá kọ́ o iye tí mo sọ yẹn tá a bá kó ní mẹ́ta ilé kọ̀ọ̀kan bíi 40 tá a kó lẹ̀ o ní ọ̀pá kan ó jẹ́ 120 pieces o lọ̀pá kan eléyìí wọ́n máa ń tà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé náà ni bóyá mọ̀ pé bísú bá ṣe pọ̀ sí ni ẹlòmíín wà tó
0: jẹ́ pé àwọn onílé òun àwọn oníta ni ó kọ́kọ́ gbé wá fáwọn onílé
1: àwọn olóko ni ó gbé lọ sọ́jà tó lóko bá ti gbé wá sọ́jà
0: andover fáwọn
1: onílé
0: àwọn náà wà á ta fún àwọn wo ni onílé ó ṣiṣẹ́ fún.
1: àwọn onílé àwọn ni wọ́n ṣiṣẹ́ fáwọn tí wọ́n ń wá láti igbó láti wá àwọn jẹ́ bí bóyá bí distributor ni ká pe àwọn yẹn
0: àwọn ni intermediary láàrin olóko
1: àti
0: olùra
1: àti olùra bẹ́ẹ̀ ni ẹlòmíì àgbẹ̀ míì gan tán bá ti mọ owó ara wọn tán ó lè gbé lẹ́kọ̀ọ́ ẹ̀hún ní tán bá dijọ́ kejì àbí ijọ́ kẹta kọ́
0: agbo rẹ̀ bẹ́ẹ̀ ni.
2: hello
0: ẹ kúrò lẹ́sà.
2: ìyẹ́wò ló ń sọ̀rọ̀ láti federal college of agriculture ìbàdàn.
0: à ń gbọ́ yín sá o.
2: nípa títí àpò gbígbé iṣu ní nínú àpò ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí.
0: ké
2: hello.
0: à ń gbọ́ yín o.
2: mo ní tó bá gbé iṣu nínú àpò kò lè ta tó ilé tó bá gbé lórí ilẹ̀.
0: ok tó ń bẹ nínú àpò
2: kò lè àwọn oṣù kan wà tó jẹ́ pé tó bá gbé ó nídìí èdè ńlá tó máa fi gbèsè lórí so ó máa wọlẹ̀ dáadáa ju ilé tó bá gbèsè orí àpò lọ sẹ́wọ̀n pé kò lè ráàyè wọ inú àpò dáadáa tó máa tó bá dé ìsàlẹ̀ bẹ́ẹ̀ náà sì tún ní pé ẹ̀ẹ̀kan rẹ̀ ó nídìí omi dáadáa ó nídìí láti wọ ara ilẹ̀ dáadáa nǹkan wọn pin nǹkan ní topsoil àwọn topsoil àwọn ilẹ̀ dúdú tó ó nídìí láti wọ inú rẹ̀ dáadáa láti fa omi mu àti nutrient ilẹ̀.
0: Lára àwọn irinṣẹ́ náà ni àti sọ̀rọ̀
1: báwọn
0: ṣó ni ibi ọmọ kò síṣò náà ní bánu bí talágbàdo wọn máa ń ṣe láwọn ilẹ̀ haúsá tó jẹ́ pé kìnní ẹ̀pà báyìí yóò lọ
1: gbọ́ tí wọ́n ṣe bí kẹ́ni fún bí ilé fún àwọn bàbá wa náà máa ń ṣe àwọn bàbá wa náà ṣe tí wọn máa ń tọjú iṣu síbẹ.
0: ṣùgbọ́n ní títà rírà láàrin olóko àtònílé òun náà ni ọ̀rọ̀
1: ìjọba
0: wọn dẹ̀ ta fúnra wọn.
1: bẹ́ẹ̀ni tí ẹni tó àgbẹ̀ náà tó náà bá sì ti mojú lè já gbogbo ẹ̀ òun náà lè ta fúnra ara rẹ̀ kò sí wàhálà.
0: so látòrí 120 pieces lórí onílé
1: onílé mẹ́ta ni àwọn bàbá wa ń pè nílé kan ẹyọ mẹ́ta ilé kan nu. bẹni ibi ile kọkan si lele se a le so bi won se nta won ta le egberun meta bo awon ile kan mi gan wa to je pe egberun marun wa bo ba si tobi si bi su ba si tobi daada si
0: be ba mu awon su olorun dirin ti e awon yun ti e
1: o le ma ju bi egberun meji abo lo awon ti to je pe ko ju tetetete bayi lo awon le ma ju bi egberun meji abo
0: ade ba awon olori aha tan pe ni isu abuja isu gba isu awo
1: owo nu owo la awon yen owo la
0: awon yen
1: owo ni
0: awon yen
1: ba baba wa ni bowo ba se mo ilo ogun na o mo
0: eyan ti o ba jesu na o mo pe n gbogbo
1: mo be ni aha be ni
0: en ti jesu olorun derin e ti
1: o na
0: isu me kun na ni olorun derin
1: be ni
0: isu eyin ti eba ni jobo jobo lapo oni sun abuja
1: nigba
0: te yan ba lo dana isu dana ni 0705 5949 abi 0809 7949 won se inu le kan na ni awon su olorun derin ati su awon robo robo sun ni a ma n jo n wa
1: ile kan na ni won ma n wa e ri pe
0: gbogbo ohun ti won gbin lo je omo jade
1: e ma gbo o ni se pelu ile o ni se pelu iru ile ti won gbin si
0: okay
1: ti le ba si lora si akoko nu elekeji ni pe e ri ba wo omo niyan na won ni ake se pe a jeun ologbo ko ni ojo taja e ri ba wo omo niyan na ko si belu mi se le jeun to ko si ru nkan to le ma je ye da to lo nse da bi o si wanu elomi ko si je pe gari lasan ni mu e ri pe won mo wo pe alara ko mo se lele bo si wa ninu eyan na lo wa ni ibi irube sugba kokko ni pe o ni se pelu ile ta ba gbe si o na ni se sugba olorun na ma so lai ngba mi
0: en soro gbe mi nu gbe mi olorun dirin hello
2: do lo ko ala ni ni ka le se reje
0: to ele pe leyin eto ale soro leyin eto e se ele pe wa ni eyin eto ma fi number sita fun yin lati pe mi 0705 5949 abi 0809 7949 bi e ba ni ibeere kan abo mi ti alejo wa ye kan dan nipa isu gbigbin ta n soro ba nirole yi

0: ìjókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
1: Are you ready?
2: A ṣe la campagne tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: advantages awon valuable tete po won to won se to da bi to le won ma n gba wa si in line anore ti olubana won a fi won solu yo le bi ti o si jatara won a fi won si kini balogun o gbe si line ogun ido o gbe si egbeda ebi front line gbogbo o gbe si oluyole o gbe si onara
1: kabiyesi boya ka so oruko na lo royin ba won balogun.
0: But I want to go on the soft landing. No one wants it. So, by the way, till not to the lobby laying like you look. Tonsi Lossi, Luyoli, in line. To go one ball. Not to a swamp or street. One ball, go up as go to the Luana. Go on my way. A line by one of your jack. When the Arctic Paro Parona. Oluwa dancing now, wa support pe ti an ba ti de le ilu oto balogun o gboro ti ma lo sinu oko won emi wa ni gboro ni ga bi osi olubadan ni ibadan north ngba ta ma gbe ni won lo jibi si ngba modo tun o lo jibi si onara osi ma to posi kankan ogo moto mi ti mo ni le ara mi ese lo le po lo tire gbo si be
1: ere fun atunse
0: gẹgẹ bí ká ìpadà òjìbà. Náà mo lọ kó wà tó wà sí yẹn
1: pé. 32FM 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn pò ṣọ́nú náà lẹ ti ń gbọ́ wa lórí ètò Nìbàdàn láwà pẹ̀lú bàbá wa Kábíyèsí ọba Tajudeen Abimbọ́lá Ajibọlá Balógun tilẹ̀ Ìbàdàn. Ààfin Kábíyèsí òun náà láwà tá a ti ń fọ̀rọ̀ wérò papọ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ ṣe ń gbádùn wọn. O le mi náà gbádùn wọn pẹ̀lú. Kábíyèsí, wọ́n tún bèrè ìbéèrè mi.
0: Yes.
1: Àtúnṣe tuntun ó dé bá ètò yìí nílẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí a ti ń ṣe ìgbéga fún àwọn olóyè àgbà High Chief. Tó fi jẹ́ pé àwọn náà ti gorí tẹ́ gẹ́gẹ́ bí ọba Kábíyèsí o. Lójú tí ọ̀nà wo lẹ̀yìn lérò wípé àyípadà yìí ó mú ọ̀nà jù dé bá ìlú Ìbàdàn.
0: Kí ni
1: nǹkan
0: tẹ́yìn
1: rí sí?
0: Ṣó
1: mú àyípadà
0: bá wa? Ó mú àyípadà, ó mú ìyíwá, ó mú ẹ̀yẹ wa, ó mú ipa agbára tá a wà, ó ń gbà padà, ó sì tún mú ìlọsíwájú wá. In terms of financial strength too, gbogbo ẹ̀ ló rọ̀ mọ́. Because torí pé wọ́n ní balógun ọlọ́run mọ́gàjì ìbàdàn ní ọba Bùnmí ni. Ẹ máa wọ ẹ nígbà bá ń fìbànà pọ̀ pé ọba Fìdítì, ọba Fìdíò, ọba kéjekéjekéje tí ò tó bẹ̀rẹ̀ tí ò tó agbe ni tí wọ́n ti wà sóde náà wọ́n bá porúkọ báyìí. Kábíyèsí o, màá mọ̀ fún ọ lẹ́ràn rẹ̀. Nọ́mbà fún alága wọ́n lè fún aga ebi Olúbàdàn fún rẹ̀ nígbà yẹn. Nígbà kan nọ́mbà 23 ni wọ́n fún Olúbàdàn sí ní réètì àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá 33 gan. Nọ́mbà tó aga aláàfin àwọn ọba ńlá ńlá báyìí nígbà tó Yorùbá wà lọ́kan wọn ó gbé àga Olúbàdàn sí distance. So irú àwọn aṣọ́kọ́lá bẹ̀rẹ̀ sí jà fún apẹ́ arókin eléyìí àwa ni ajímọ́nì àwa gan ni warlord gbogbo Ìbàdàn ẹwà máa ń jẹ gómìnà bẹ̀rẹ̀ sí bá àwọn gómìnà wọn. Well I'm sorry àwọn òṣèlú náà ni wọn fi bọ̀ irú bàbá awolowo ẹ tí ò bá ṣe ẹgbẹ́ ẹ̀ torí pé báyìí ni ò ṣe tiẹ̀ ẹgbẹ́ ọlọ́mọkúlógún àbíkẹ́lọ́tì ncnc tadilabo Ìbàdàn ń ṣe. So he relegated us. So gbogbo àwọn ẹ yóò káàárọ̀ òdìjíire Yorùbá Èkìtì ní gbogbo ẹni they didn't respect Ìbàdàn. Wọ́n wà ní jagunjagun àwọn la mú Yorùbá dání àwọn àjẹ kílẹ̀ títí kílẹ̀ wá títí ilẹ̀ Haúsá kò tí ilẹ̀ àwọn agbésùnmọ̀mí. Because the Fulani hegemony were coming all the way from the north. Wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ tí dé òkun. Dépò báwọn làwọn nílẹ̀ so bẹ ti the help of Ìbàdàn a lé wọn padà kọjá lọ́kọjá àti tẹ́ bá lọ́hùn se gbogbo awon ta le pada yen won pa ara won no pa ara yo ba wa nu won so awon yan gba tan ti je bo tan won fe lara won elmi o wa le mo kankan so won ti wa di pe e ma ri awon ta ba ni kogi e ma ri o ba ma soro be be le ta pa ni be de le jeba e ma ri o ba ma soro be hausa wa be won gbedo la won pe lo ni gan won fe ma pe ba ni won won so ma lo ni gan be ti ba na power fara ni eji mo ni ngba oyo akoko tu ilorin la mo agodo yo tele tele aba ngba to we tu ebi ba nlo pada wa pe e ba npa awon are de awa de won pe wa ibadan ise ibadan now iwa di we pe awon mo pa nle to wa nbe tan kura won ti jagun jagun ona bo da won wa fa ja won awon ede ba pe a se wa pada lo so fun ta lafi lati lila fist to je ko wole so yo wa e
1: it's FM 94.9 and pe lowo baba wa kabiyesi oba tajudeen abimbola ajibola balogun ti le bado ise wa dupe
0: ise mo dupe
1: e se gbogbo eyan olorufe wa titi ojo mejo ta tun pade lori eto ni badan lawa dupe lowo lotu eto yi peter olasupo olubinpe fatoye local udak

ọbẹ̀ níṣẹ́. Ṣọ̀gbẹ́ òní ká mọ́ ṣàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbákú ẹ̀dán, a ò ní gbákú rẹ̀lẹ̀.

Olóye Wenji Adubi, ọ̀tún Olúwa wo lẹ̀ Ìbàdàn lóní, ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

0: mo sọrọ àwọn èèyàn kan bọ̀ lẹ́ẹ̀kan. Àwọn èèyàn tí mo ń sọ̀rọ̀ wọn yẹn mo ní wọ́n ti lọ ń lo weekend ń bì gan. Ẹni tá a lọ lo weekend ń le. Bàbá ń dágbé ìyá ń yọ wá. Ẹ̀gẹ́.
1: Kí mi ti kò lè mú láíláì. Kàkà kó kú.
0: Ẹlòmíì wá ní freedom ó lè ṣe bó ṣe wù ú. Kò ní èdè láti dágbére fẹ́ anybody póhùn ń lọ ibì kan.
1: Kàkà kó kú ó ń bọ̀ sí
0: ibi. Kò sẹ́ni tó máa mú lọ́wọ́ lẹ̀ pé àlọ́ ò gbọ́dọ̀ lọ sẹ́.
1: Fújì ta wá ń kọ. Different labels and it would be the one.
0: Ẹlòmíì látànà ló ti wà ń bẹ̀. Ó ṣe kúrò níbiṣẹ́ ibẹ̀ ló gbà lọ lánàá. Ó dàárọ̀ Monday ibẹ̀ náà ló máa gbà lọ ibiṣẹ́ ẹlòmíì ìrọ̀lẹ́ Sunday ló máa kúrò ńbẹ̀.
1: Kàgbọ́ dáé.
0: Ẹlòmíì ìwáre ó plan láti lò ó di Monday àmọ́ kó tó di Monday yẹn èdè àyedè á ti bẹ́lẹ̀ láàrin wọn. Ṣé kò wá tán? Ìgbà yẹn fóònù bọ̀dá máa dún. Bọ̀dá òní lè gbé kọ́ yẹn bọ̀dá máa dojú fóònù yẹn bolẹ̀. Bèbí a wá bèrè lọ́wọ́ bọ̀dá talent tó pè ẹ̀yìn alọ́mọkùnrin jàre má dá lóhùn láti ibiṣẹ́ ni ó kàn ń disturb mi ni. A ní ó yá gbé kọ́ yẹn. Àní kò gbé kọ̀ yẹn kò bẹ́ ni yẹn sọ̀rọ̀ lójú mi. I really want to know that person you are talking to. I really want to know that person that is calling you. Ẹni tó ń pè ẹ̀yìn gbé. Kò prove ẹ̀ fún mi pé ní yẹn kò kí ń ṣe side chick àbí kò kí ń ṣe girlfriend ẹ bóyá mi gan ni side chick.
1: Bàbá ọjọ́ ti pẹ́ o.
2: Àwọn ayé ti mọ̀ pé pàṣẹ máa wọ̀ dà.
0: Bọ̀dá ò ní lè gbé kọ̀ torí pé bọ̀dá ti ń kọjá ìyá ara wọn lọ́dọ̀ ẹni tó ń pè wọ́n yẹn. Lára náà ṣe ré yẹn nìyẹn náà ṣe pé bọ̀dá. Inú wa bí bèbí bèbí a wá bínú gbé báàgẹ̀ a ní you know what I'm done mo ti ń lọlé. Má dẹ̀ retí pé màá ẹ́fà wá sílé ẹ mọ́. Tó bá tún wá jẹ́lẹ̀ tó ní kọ́kọ́rọ́ lẹ́yìn ẹ lọ́wọ́ wá drop kọ́kọ́rọ́ yẹn á ní gbà má pè mí mọ́ o.

ẹlòmíì ò ní nǹkan tó máa ń ṣe nlé láti àárọ̀ ọ̀rọ̀ orí àwọn ọmọ yìí náà mo ṣì wá o especially lórí àwọn mọ́mì láyé ìgbà títí yín mo ti lọ sọ́dọ̀ ẹ̀yìn mọ́mì àtẹ̀yìn dádì bẹ́yẹn láti àárọ̀ ẹ pọ́n mi tó bá ti wá di pé alẹ́ ti lẹ́ time gbà yẹn gangan lẹ́sẹ̀ máa sọ pé ẹ gbéke ẹ fẹ́ lọ pọ́n mi omi tẹ́ ẹ lẹ́ ẹ fẹ́ lọ pọ́n yẹn ẹni tẹ́ ẹ fẹ́ lọ rí nídìí omi gbogbo wa náà lájọ mọ́ àbí ṣe mo parọ́ mọ́ yín ẹ máa lọ sídìí omi pa ẹ fẹ́ lọ pọ́n mi ẹ ní tètè gbomi wálé ẹ lè ti kọ́kọ́ gbé bíi méjì wá bíi mẹ́ta tó bá ti wá ku ẹyọ kan tẹ́ ẹ fẹ́ gbé wálé last yẹn ìyẹn gangan logun ti máa dé wákàtí méjì ọmọ tó lọ pọ́n mi ò tíì dé wákàtí mẹ́ta ọmọ tó lọ pọ́n mi ò tíì dé ó ti ń pọ̀ nǹkan mí ìmú mi nìyẹn

ọmọ mi. Ìrùn aago mẹ́jọ tán máa ń kí lálẹ́ yẹn tán bá ti fi lè kírun yẹn tán ilé ké ó tán nìyẹn. Òbí mi ìwárí táìmù yẹn ló rò pé ọmọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ké ó ní kíké. Bàbá ò mọ táìmù tí. Ẹ àmọ́ mi lẹ́yìn tá a kírun tán láago mẹ́jọ la ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ké ó. Àfà ṣẹ̀ṣẹ̀ ní kí gbogbo a máa kó tíra wa bọ̀. Ẹ̀yin nu Ọlọ́run nu. Òun làwọn ọmọ ti ń ṣe fún yín sìn yẹn.

àwọn èèyàn kan tí wọ́n báwọn ṣe máa ń ṣe tí wọ́n yàtọ̀. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mi ìgbà ìpè kankan mọ́ lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ dá dúró ń bẹ̀ yẹn ná. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní àwọn èèyàn kan wà irú rọ yẹn wọ́n pa fún dádì wọn mọ́mì wọn torí ẹnìkan àmọ́ wọn padà end up pẹ̀lẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ first law ẹni tẹ́ ẹ kọ́kọ́ fẹ́ràn ẹni tẹ́ ẹ kọ́kọ́ nífẹ̀ẹ́ sí ẹni tẹ́ ẹ kọ́kọ́ yóò fẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni yẹn kọ́ léèyàn máa ń padà ń fẹ́ ẹlòmíì wá wà ó ní lọ́ọ̀kọ́ pé ó bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ èèyàn báyìí ó bẹ̀rẹ̀ sí ní máa ní boyfriend àbí girlfriend ẹni yẹn náà ló padà di ọkọ ẹ̀ àbí ìyàwó ẹ̀ èèyàn kan ṣoṣo yẹn náà ni àbẹ́lòmíì wà a fẹ́ cousin issue a fẹ́ brother issue a jà fẹ́mọ lọ lóríṣiríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n á fojú ẹ̀rí rẹ́dẹ̀rẹ̀dẹ́ wọ́n á fojú ẹ̀rí rádaràdá wọ́n á fojú ẹ̀rí rédèrèdé. Ẹ̀yin tẹ́ sọ̀kò sórí páànù náà mo gbàgbé yín. Ọmọ mi àti gbálẹ̀ láti àárọ̀ ó máa wá gba ilẹ̀ yẹn jọ sójú kan á kó sínú nylon lẹ́gbẹ̀ẹ́ kan nínú ilé. Tó bá ti kó sẹ́gbẹ̀ẹ́ kan nínú ilé yẹn àsìkò gbà tí wọ́n bá ti sọ̀kò sórí òrùlé tó bá gbọ́ báyìí. Alákọ̀ọ́kọ́ ó ń ka ekeji ẹ̀kẹta ẹ̀mẹta ló lóun máa sọ̀kò yẹn wẹ́ dùn. Mọ́mì mò ń bọ̀ mo fẹ́ sáré sọ ilẹ̀ yìí mo fẹ́ sọ sórí àtàn. Àbí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ tẹ́ ti gbá látàárọ̀ ẹ̀dẹ̀ ní gbé lọ síta bẹ́ẹ̀ fẹ́ lọ dà sáàtàn yẹn kò máa páàkì sínú nylon kan. Mo ti gbàgbé kinní síbí Bàìṣá mọ́mì ẹ̀ jẹ́ kí n sọ sórí àtàn mò ń bọ̀ ẹlẹ́kẹ̀rú lọ. Gbọ́ ẹni tó kọ́kọ́ yóò fẹ́ ẹ̀ yẹn àní sóun ló padà bímọ fún sóun ló padà bímọ fún ẹ sóun ló fẹ́ sílé sóun ló fẹ́ sílé ẹlòmíì yóò fẹ́ láyé kò sí ń tẹ́lòmíì ò ṣetán. Bọ́ ṣe já ọkùnrin sí kọ́tátò náà ná já obìnrin sí kọ́tátò ẹlòmíì gbogbo ìgbà tí ẹni tó ń fẹ́ tó ń lọ bí iṣẹ́ òun ló wá máa fún lọ́wọ́ oúnjẹ ọjọ́ freedom lámọ̀ pé òun kọ́ lọ́kọ́ ara bídè rí ó ti yóò fẹ́ gidi gan. Ẹ jẹ́ n kúrò lápá abẹ̀yẹn kí n gbọ́dọ̀ kí n sọ́ ní àdé yìí lọ́nà mò ń bọ̀.

0: lẹ́ ọ̀rọ̀ tó ń dun àwọn èèyàn mo fi ń rẹ́rìn lálẹ́ yìí.
1: Èmi nìkan lọ́lẹ̀ yóò ìwọ
0: o. Àbùsáyọ̀.
1: Èmi ni.
0: Àwọn oúnjẹ ìyá Àbùsáyọ̀ tó máa ń jí kúrò nílé ńgbà yẹn tó ń gbé lọ sí skul.
1: Rọ́gbọ́dọ́.
0: Bọ̀bọ̀ tó ń dáná yẹn fún ńgbà yẹn.

ẹlòmíì lẹ́yìn tó tún wá má rí tán ó tún wá ń rí first love ẹ̀ yẹn ẹni tó ti fẹ́ rí ngbà kan yìí àwọn méjèèjì jọ máa ń pàdé ní kọ̀rọ̀ ẹ má jẹ́ ká lọ bẹ̀ ẹ má jẹ́ kí n wọnú yẹn kí n má dá wàhálà lẹ́la

0: ó dùn mí. Àwọn èèyàn kan ò lè pè lálẹ́ yìí. Ẹ mọ reason. Ẹni tó já wọn gbà lọ́wọ́ ara àbí yẹn. Ẹni tó padà fẹ́. Ilé ẹni yẹn tí wọ́n ná wà báyìí. Dádì yẹn dẹ̀ ti wà nílé báyìí. Mọ́mì yẹn ti wà nílé wọn ọ̀fẹ́ pè kán máa sọ àwọn experience wọn lójú. You understand? Ẹlòmíì ò lè pè. Ó dẹ̀ ń dùn mí. 0807 odometa 94 9 0807 odometa 94 9 0807 odometa 94 9 0807 odometa 94 9 Hello, where are you?
1: Hello,
0: sir. Who are you? Let's see who
1: you
0: are. Malik, that's our water. Okay,
1: Malik,
0: that's our water. Then. Oh, yeah. Eba ń gbọ́ ohùn sókè kí n lè gbọ́ yín dáadáa. Ìpè yẹn rí. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ̀ o. Orúkọ yín àti bẹ̀rẹ̀ sẹ́ńpù.
2: Orúkọ mi ni Tosin. Láti àwọ̀tán.
0: Tosin láti àwọ̀tán, ok.
2: Ó ṣẹlẹ̀ sí mi náà.
0: Báwo lẹ̀ yín ṣe mọ̀? Báwo lẹ̀ ṣe find out?
2: Ìgbà yẹn. Bàbá ẹ̀ ló bá mi gé ti ṣe sí òkè Àdó.
0: Ok.
2: Ìgbà yẹn. So, èmi náà wá sọ pé kẹ́mi náà ràn lọ́wọ́. Ó ṣe jáde sọ gọ́rí ìsìn ni. Mo ṣá ṣe admission fún. Lọ sí Èkìtì ìgbà yẹn.
0: Ok.
2: So, kiri mo máa ń kíjì ojú pẹ̀. Gbogbo at least kó lọ ṣàlèyé. Ó máa di kó ń wò ta.
0: Ok.
2: Ó wá lọ́jọ́ kan tí mo wá fẹ́ kí n lọ chẹ́kì ní school.
0: Ibi awíra dé.
2: Tí mo yẹ dé school báyìí.
0: Girlfriend, yí tẹ̀ support tó wà ní school. Ẹ wá lọ school. Ok, mo ń gbọ́.
2: Mo sọ wà fẹ́ times. Mo sọ everything. Mo sọ school fees ẹ̀.
0: Ẹyin lati sọ school fees. Oh God.
2: Okay. Mo bẹ̀rẹ̀. Ìgbà tó wá bí pé mo dé school báyìí, mo dẹ̀ ní kí ó fẹ́ ẹrù mi lọ́wọ́. Mo dé kí ẹ lọ́wọ́.
0: Ok.
2: Orí tí bá ti ń bọ́ láti ọkọ̀ ọ̀dọ̀ mi ló máa ń gbé sí kó ní ìpínlẹ̀ sílé wọn. Mo dé ẹ̀ báyìí, mo wọlé, mo bá rí fóònù ẹ̀. Mo bá ṣe ètò fóònù ẹ̀ pé àtúndé tọ́mọ yóò mú fóònù lọ sí. Ó ṣe tókùnrin ìkan gbogbo mú bọ̀ ní ẹ̀kú ẹ̀. Mo dé bàbá pé tẹ́sán ló di kéyìí nọ́mbà mi.
0: Sí kíni.
2: Wọ́n kàn ti delete ẹ̀ ni kò kọ́ ó delete ẹ̀.
0: Wọ́n ti delete nọ́mbà yín lórí fóònù.
2: Why my love? Immediately my love. Tó wà lórí fóònù tẹ̀lé ó tún wá
0: dọ̀dọ̀ tèmi. My love ti yí. Ẹ dàn. Player ti change
2: the team. Mo ṣe wà nínú room ẹ̀. Bàbá Lánà dé wá sọ pé kò ní pẹ́ dé kí n máa wọ̀ ní pé ó fẹ́ dé.
0: Ok.
2: Bí bọ́fẹ̀dẹ̀ ṣàṣẹ wá bá mi bẹ̀ ni ẹ. Ní boyfriend.
0: Ṣé kò ṣáà dìjà?
2: Àkòdìjà. Èmi pè maturity. Ní bá mo ṣe jẹ́ mo nígbà kí wọ́n mú sáà pé akéfò Ìbàdàn pé àwọn tó ṣe à. So kò understand. Mo rà pé ó ti jí mi fún ẹni ẹ rí.
0: Ok.
2: Bí ẹ̀yà ṣe padà ni ẹ. Tó dé pa bó ṣe dé láti school láti class. Ó ṣe bẹ̀ ó ṣàbẹ̀ sí bínú ó ṣáà pé abẹ́ bẹ̀rẹ̀ sí ní kí n fi pé tí mo lọ sí ní sùn ọmọ òun bàbá tó kó dẹ̀ mọ̀ pé mi àti ẹ̀ ó dẹ̀ mọ ọmọ mi ọmọ bá ń dé pé mi àti ẹ̀ ń dé àti ẹ̀ wọn àbúrò gbogbo wọn pa pátákó òun pé mo support ẹ̀ gan. Bí ẹ̀ sí ní bínú nìyẹn ó ṣáà dì náà mi ṣe ju
0: báwo lẹ ṣe dé
2: bàbá ọ̀rẹ́ àti
0: kó má ẹgbẹ́ ìfẹsẹ̀ rẹ̀ wálé.
2: Orí òkè mo gbà lọ.
0: Orí òkè kí lẹ lọ ṣe bẹ̀.
2: I have to change book of switch. Nípa ṣe mo náà ń dọ̀ díẹ̀ díẹ̀ gba ẹ̀ lọ mo kàn switch pé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà tó di ìdílé ìgbà educated.
0: Hello for running my law.
2: I am meeting guys. I am meeting people. That number is bad for me.
0: Hey,
2: I'm telling you. You have more money. The parallel book. Get money. Last year, my bad. I lost that one. But last week, you lost. You look here. You buy.
0: Hello for hey.
2: What super last is a little okay.
0: Ha. If I tell what do you get on?
2: Well, I have to just pray my personal prayer that God should just intervene to my case. People who need me or something.
0: Hello, Dujo. Hello, Dujo.
2: Meanwhile, I tell you, the club where my daughter is looking. Almost out the man she looks. I know.
0: A cuckoo are done. A cuckoo are done.
2: What's the mission? As a mistake, my woman, who's a young girl. But later, and do I say, a jar of little, a jar of the love little.
0: No.
2: Eja
0: odo ele mo go last ilu wiki bi e seun gan sa eja ah eja manok bi

ẹja náà fi gba girlfriend lọ́wọ́ wọn ẹja ẹyìn ẹlẹ́ni wọ́n láwọn lọ sórí òkè wọ́n sẹni ẹlẹ́ni ni pastor sàn gan-an.

0: do. Yeah. Hello. Hello, Kale. Yeah, no, Ri.
1: O se wa jele ti mo fe fi ka die nle lo fe lo jai bayi
2: awon lapa na won lapa na won
1: elo mi o ni nkan lo ma pe girlfriend mi mo ma pe boyfriend mi mo elo e kale o
3: elo e kale sa o
1: e kale ma
3: e kweto
1: yes ma
3: itegun wa lagbara lale yi
1: o seyin le se ru e fun eyan ri abi won se ru e fe yin
3: ah won se o te to se fun awon sugbon awon bi awon mejeji ati eni ti mo pada wa bi mo fun lo se fa won bo se fe mi ateni
1: eh bawo ni e se sele
3: odun ti won se kese ti sina pita te nbo e gan
1: orin yan mama babi ti o da lara yin anytime te ba ti gbo
3: ah awon omo mi ti marry bayi mo de ti wo 60 years but gbogbo ojo ti mo ba ti ran si ife akoko yen o ma n gba omi ji loju mi ji bi mo se n so so mo ba ti ri awon doju kokan ni bi ti mo bimo si ma wa ri ma si igba yen lo ha ba ye pe n to wu mi lokan ni mo fe nigba naa ni boya ko ba ti ri bayi sugbon a dupe lowo olorun
1: lo wa seun ama awon obi lo fa
3: a n fẹ́ ra nígbà náà ikú láti pàdé àtún wá pàdé nìbàdàn wọn nígbà wo ló ṣe jẹ́ ní bíbá yìí wọn ni àmọ́ mi ni ló nílé bíbá yìí wọn ni sísẹ ìbádẹ ti gbé ní mọ́dà mi rí bí mọ́mì mi ṣe kọ́lé tán ní ṣáìdì ọlọ́run ṣògo so sísẹ yẹn mọ́mì mi ò gbé ní ilé ńgbà yẹn wọ́n gbé ọ̀dọ̀ pọ̀ sí mi ńgbà yẹn àwọn ni sísẹ yẹn ni first tenant tán kọ́kọ́ gbà ní time yẹn so woman yẹn ìjàlú ṣàdúgbò nínú ilé ọdọ wa ìgbà tó wá gbọ sí pé mi àtàbùkù ń pàdé lẹkọọ àǹfẹra báyìí
1: mo
3: ṣe fàdé kọ nípa ànífẹra nìyẹn mọ mìmí náà sì sọ nígbà náà lọdún náà pé
1: ànífẹra
3: nìyẹn ṣùgbọn mọ mìmí padà sọrẹńdà ń padà gbà torí mo fi tipa ìgbà tí mo jáde skul tí mo ṣiṣẹ kánṣẹ padà fẹ ẹni yẹn mo lóyún fún máa tí wọn bí mo fún ìwà mú mi àwọn sí secondary school ó mú mi nígbà yẹn òun ti ní ní plan kún láìpẹ́ mi láti fẹ́ mi bó ti kò dẹnu fẹ́ kọ́ mí bó ṣáà ṣe lọ́gbọ́n àrékérekè bó ṣáà fi fi oògùn fà mí látìkó nìyẹn mo dẹ̀ ti lóyún fún máa yìí wọ́n ṣe gbóyún oṣù méjeje lọ́dún náà lọ nìyẹn ọ̀rọ̀ yẹn di police station yẹn ìyàgò kù ní time tá à ń sọ yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sí ìkọkùnrin yìí ò ti nílò sí ìwà kò sí nàìjíríà mọ̀ ọ́ sí mo máa ń rò pé táwọn gbà yẹn oyún ìgbà náà wọn bá bàjẹ́ mọ́ mi lára tí mo bá bí ọmọ kan yẹn bá máa jórí òfin ọmọ kan yẹn dọ̀la ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ìta àti bí náà ọlọ́mọdé ká jẹ́bàjẹ́ lórí
1: wọn àmì àmì ẹ̀ ní jẹ́bàjẹ́ lórí wọn ẹ ṣe ọ̀gá ẹ máa jẹ́ wọn
3: lágbára ọlọ́run iṣẹ́ yóò ní kọjú ìjà sí
1: àmì àṣẹ
3: ẹ
1: ṣeun gan ma yes ma ó dàárọ̀ o
3: ó dàárọ̀ sà.
1: Ipe duro be yen mi o gba pe mo lale yi e seun o.

ẹjọ́ ma fi lẹ́ yìí ṣe lọ lórí ètò torin tìlù lálẹ́ yìí títí ìgbà míì tá a tún jọ máa máa pàdé. Ìfẹ́ ṣe kókó, ìfẹ́ dẹ̀ ṣe pàtàkì. Ẹ má jẹ́ àfi ṣeré. Ẹ má yẹ ká fi ọkàn ẹlòmíì ṣeré. Ẹyin téèyàn ò bá ní jẹ kó má fi ran mọ́. Kódà bó ṣe jẹ́ pé ó wà láàrin àwọn ọ̀dọ́. Àwọn tán ti dàgbà. Nígbà míì, bóyá torí nǹkan kan àbí míì, a máa ṣẹlẹ̀ láàrin tàwọn náà wípé bóyá wọn náà ti ẹ̀ nílò èèyàn kan láti tún fẹ́. Àwọn tán ti dàgbà bẹ́ẹ̀ ni a máa ṣẹlẹ̀ láàrin wọn. Ó dẹ̀ jẹ́ pé wọ́n máa fìfẹ́ bára wọn lò. Báwọn kò ṣe wá rí. Ẹ má yẹ ká kọjú ẹnì kankan sóòrùn alẹ́. Ẹni tó o bá mọ̀ pé ò ní ṣe. Kí ló dé tó ń tẹni ẹlẹ́ni? Kí ló dé tó ń gbowó lọ́wọ́ ẹ̀? Ẹ wò ó. Usman Haruna ń lórúkọ tèmi o. Dáúnì onírò òdùnnú tí ò ní bá wọn fọhùn ìbànújẹ́ láéláé. Ọmọ àtàmá táwọn ìrí ara máa san owó àforí onígbèsè ké. Mo kí yín wípé ó dàbọ̀ ẹ máa wà nùre ìdùnnú ayọ̀ pẹ̀lú àlàáfíà. Ire o.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Màá tó padà tún mú sick again monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá wọn wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a ṣe ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí bàyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé wọ́n sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílẹ̀ báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmúni mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android le
0: láti bá mo ti dá iye pé ká sí ní lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye bẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bẹ́ẹ̀ pa nù ẹ tí ó sùn yẹ fi gan.
2: Àjọjà mẹ́tí ní sọ́ọ̀tì so heavy.
1: Ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: ẹyin náà dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
0: Bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Òun ti àdúgbò ọmọ mi bímọ. Wọ́n ní kámù kan, mo wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampers dáhùn kó lánípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ ọ̀kan tí màá mú sáà pé gbogbo ọlọ́run pampers. Bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lombard. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà. Kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yin tó ń wọ́ ọmọ lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: àwọn kan ní oyún company tó bẹ dalẹ̀ but all these things has been suppressed and tied inside of
1: you.
0: Àwọn tó ní idea company
1: kò
0: kúkú rí ṣe mo lu agogo gbogbo rere tó ní lọ́kàn o máa rí ṣe o máa rí ṣe o máa rí ṣe o máa rí ṣe o máa rí ṣe o máa rí ṣe o máa rí ṣe ẹ gbàdúrà eléyìí lágbára ìdájọ́ tí wọ́n ṣe nínú òkùnkùn tó lé aláàánú lálára
1: mi
0: olúwa tú ìdájọ́ náà ká eléyìí ní ìdí ìgboyà ìdájọ́ ibi níbi tí wọ́n ti gbọ́ tẹnu
1: mi
0: tí wọ́n ṣe ìdájọ́ tí mo wá ń jẹ̀yà ẹ̀ olúwa ẹ fa ìwé ìdájọ́ yẹ̀yà oyoyo. Asani, maya leke da barabi asanda ya. Wale baleke de barabi ale asada. Ekaka da barabi ale mojia da barua ha. Elia, manai likinda. Olua foi, wai da jonaya.
1: Olua faya, olua faya, olua faya.
0: Olúwa wa ó gbé ọwọ́ ọ̀tún ẹ lé orí wọ́n ní sọ tẹ́lẹ̀ mẹ́ta àṣẹ mẹ́ta sí orí ògo yìí ayayayayayaya abalẹ̀ abasada orí ògo rẹ̀ àṣẹ mẹ́ta ni gbogbo ẹ̀yí tẹ́ ní orí ògo mo gbàdúrà orí ògo rẹ̀
1: yìí
0: kò ní gbọ́ fawere ní abayasa tó bá ta orí èèyàn lọ́ fawere tó bá ní kò mú gbàdẹ̀ máa má gbọ́n tó bá ní kò ń lọ́wọ́ gbàdẹ̀ máa padà
1: sẹ́yìn
0: a máa take wrong step at the right time àwọn nǹkan tí ò yẹ kó ṣe ní òmò ṣe gbogbo ọfà tó ti wọnú orí
1: ẹ̀
0: tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ́ ọfà yẹn jáde àṣẹ kejì rẹ sí orí ìgbà ìwòsàn gbogbo tó ń pè ní bad luck nínú orí ó yẹ gbiná highly kidnapped gbogbo tó ń pè ní bad luck nínú orí mi nínú orí ẹ gbogbo tó ń pè ní
1: bad luck
0: kò sí impossibility
1: kò
0: ṣeéṣe failure nínú orí kò mọ̀ gbiná orí gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn indani bọ́sẹ̀ wọ́n gbọ́ ẹlẹ́kẹta kó tó di ọ̀dẹ tàti
1: oṣù
0: wọ́n kí ẹ kú orí rẹ orí rẹ gbáre orí rẹ gbáre orí rẹ gbáre orí rẹ gbáre orí rẹ gbáre orí rẹ gbáre orí rẹ gba ó gba ìrànlọ́wọ́ ó gba ayọ̀ ó gba ìdìde orí yìí ó gba ire ó gba ìrànlọ́wọ́ ó gba ire ó lórúkọ ọjọ́.
2: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá, mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ̀wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé wọ́n fi ara ni mí bẹ̀ mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi torí mo wá sí orí òkè ògo ní 2023 December mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé program máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024 mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sáàmù òjò authority Ọlọ́run kọ́ ilé fún mi ó dẹ̀ tún ra mọ́tò big daddy fún mi
0: lẹ́nu ọdún kan
2: bẹ́ẹ̀ni ní march ló rà fún mi june ni mo ní kó tó di june but march 29 ló ra big daddy ti arọba ni Ọlọ́run rà fún mi.
0: Ele ipo o nawo ọtun oke o second pray forever awọn iyanu gbankogbo lori ara lori ama o ya gba testimony yin pa ma